láàrin ọgbọ̀n ìṣẹ́jú yìí èmi àti ńlájọ tukọ̀ ètò yìí a dúpẹ́ ńbẹ̀ a yin ọlọ́run ńbẹ̀ a gbàdúrà ńbẹ̀ a wàásù ńbẹ̀ a sì gbọ́ testimony ńbẹ̀ ọjọ́ ayọ̀ lónìí ń sì ní ẹ wá chọ́ọ̀chì ńbẹ̀ olùfẹ́ ayọ̀ ní tiẹ̀ mọ́ mọ́. Pé ẹni tọ́dún bá bá láyé ó yẹ kó máa sọdún bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa dúpẹ́ fún ẹ máa yìn ó ní nígbà tí ẹ bá yìn mí tán èmi ó jẹ́ kí ìsunkún ilẹ̀kùn jáde fún yín mọ́mí àti dádì ẹ máa bọ̀ níbi pẹpẹ yín àánú ló gbé yín débi ẹ dé yìí ẹ wá jókòó níbi pẹpẹ ẹ jẹ́ àjọ dúpẹ́ kákàn máa juwọ́ sí ọlọ́run ó máa ṣe é ọlọ́run ó ṣeun gan.

0: kí bàbá wòlíì ẹ wulẹ̀ lọ lé sínú studio lẹ ti wà látàárọ̀ ṣe jíde bí ni.
1: Àánú ni.
0: Àánú ni àmọ́ kó ní lọ́dún agbọ́dọ̀ tó ṣe ń tọ́ yàtọ̀ níwájú ẹni tó ní ayé àtọ̀run. Olúwa sọ fún mi pé òun kó aṣọ ìyàtọ̀ dé, aṣọ ìyàtọ̀ fún gbogbo ẹni tó bá wà nínú sáfíìsì, aṣọ ìyàtọ̀ fún gbogbo ẹyin tẹ́ ẹ jí tẹ́ ẹ wá síbi àdúà, aṣọ ìyàtọ̀ fún gbogbo ẹni tó bá lè bá mi kí alleluia, àjọ kí alleluia ńlá mẹ́fà, a sì ṣe ògo mẹ́fà, ó yẹ dìde mọ́mì bá a ṣe jọ wà nù bí èmi àti yín ni láàárọ̀. Mo ti ní fún ògbọ̀n ìṣẹ́jú ìyá àjọ mọ́ ṣe náà ni, àjọ dúpẹ́ yìí ni. Gbogbo ẹni tẹ́ fẹ́ rà nù gbàmbolẹ̀ wà. Somebody stand up and shout six hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ogo mẹ́fà gbé bọ́dí ẹ̀. Ogo, ogo, ogo, ogo, ogo, ogo fún Mẹ̀sáyà. Ṣé ń yà yín lẹ́nu? Òkú tó ti kú ò lè gbé bọ́dí ẹ̀. Àwa tá a wà láàyè là ń dúpẹ́. Number one ló ṣe yẹn. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ tó ṣe báyìí. Ọlọ́run àtìlẹ́yìn Epaphras.

tó le mú yàn kúrò léyàn lásán tó fun lóko tó sọdá gbàdo inú ugò àwòmọjú fàdí ẹ gbogbo lémbo lẹ ti ń gbọ mi ìjọ jẹ mọ pé ìyípadà débọ láàárọ yìí mọ mi ẹ dìde tí n bá ti so àsọ tẹlẹ kan ẹ gbé ẹsẹ síwájú n tó bá mú ọmọ lọ wájú dádì n tó bá mú yín lọ wájú ó ọ̀tá yín ó léyìn léyìn kò ní bá yín iwájú lójú gún gbé iwájú lẹ mọ wà kí n tó sọ pé ẹ pàdé mi lórí facebook kí n tó ní ẹ wá sórí youtube kí n tó ní kájọ pàdé láàárọ yìí lọtọ ni lọtọ lọtọ aṣọ ọtọ rẹ wọn gbédè yìí ẹmí olúwa ni nípa àánú afẹfún ọlásọ ọtọ mo dúró nínú òjegbòjegbò àṣẹ àsọtẹlẹ alákọọkọ ni gbogbo ẹni tó ti yà ọtẹlẹ báyìí lolúwa wí lórúkọ jésù ọyá lé wọn bá kó o sì tó yà wọn lẹ in the name of jesus bí ẹsẹ kejì síwájú wá gbọ mi o tó bá ṣe wípé ìtọ kìí dá wọn kìí tán láwọn ọ̀dá omi kìí dá òkun wá gbọ́ gbogbo ẹni tó bá ṣe àmì tó gbẹ́sẹ̀ kan síwájú ọ̀dá irin ò ní dá ọ láyé ilẹ̀kùn tí ò sí fún àwọn yòókù yọ bẹ̀rẹ̀ sí sí fún wọn ìwọ àtọmọ in the name of jesus christ ẹ tó gbọ́ àsọtẹ́lẹ̀ nọmba 3 kílẹ̀ òní ò tó sùn òní ọjọ́ ọdún ibikíbi tó ọba wà ibi tí ejò ọká bá wà oúnjẹ rẹ̀ a sì lọ bá ibi ọba dúró sí náà ni aláàánú aka ọmọ ibẹ̀ ló lórí ọkà ọmọ oúnjẹ rẹ̀ dè lónìí o láti wo road ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun ẹlẹ́fẹ́ sọ̀ kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì yẹn aago mẹ́wàá lápàdé nù sáfíìsì lónìí lọ sí yídì lọ sí ẹni wí àtọ̀ bá kú o àjọ pàdé olúwa ló fẹ́ pín aṣọ àánú aṣọ ọ̀tọ̀ sí ni o inú mi sì ń dádùn láàárọ̀ yìí ẹ mọ̀ bá mi mi ọwọ́ mọ̀ mi wọ́ mọ̀ mi wọ́.

gbogbo ilé ẹjẹ ṣe báyìí àwọn tí wọn tẹlé mi wá studio kí n tó pe àdúrà mẹta péré sí mẹrin ká tó mọ bọ lórí facebook tiktok àti youtube àdúrà facebook ti kú òní tá a fi sí ẹ wo ohun tí màmá yìí ṣe òun náà bá wa lomi mẹwàá mọ ń bọ kí n tó pe wọn tẹlé mi wá studio láàrẹ ẹnìkan ní àwọn òwò sì ṣe àwọn ayé àwọn ọmọ ọlọrun lọ tẹlé mi wá mọ ń bọ.

Orúkọ mi ni Kọ̀yàdé Súnmú láti ìlú Ìkòròdú ni mo ti wá. Èmi lọmọ ìjọyín lórí afẹ́fẹ́. This is the first time to my give testimony. God has been doing it very well. Ọlọ́run ṣe fún mi. Ìgbà míì tẹ bá ní nǹkan tẹ bá ní ká ṣe, instruction tẹ bá ní ká ṣe, máa ń tèkì ẹ̀. Ǹjẹ́ máa ń rí pé Ọlọ́run máa ń ṣe ìyanu. Tówó èèyàn bá tiẹ̀ pọ̀, mo ṣáà rí pé Ọlọ́run máa ń fún mi lówó. Ǹjẹ́ máa ń san ìdá mẹ́wàá mi, gbogbo nǹkan tẹ bá ní kán ṣe tó bá ti ń wà lọ́mi, máa ń ṣe. Nítorí ẹ̀ ní ṣe wá fọpẹ́ fọlọ́run forí látọ́lọ́run ṣe fún mi. Lẹ́yìn ta ṣe prayer sí omi mẹ́wàá ta ní ká ṣe, mo rí pé Ọlọ́run ṣe ìyanu. Ẹnìkan tí mo respect wà fún mi lówó, ó fún mi ní owó. Ǹjẹ́ ti yọ ìdá mẹ́wàá mi, mo ti san. Thank you very much, sir.

0: bí n bá ní kí n yìn látò ní dọ̀la ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò lè tán pẹ̀lú testimony àwọn ètò ẹ̀sìn rí n késekése ni kàsàkàsà ń bọ̀ gbogbo èèyàn tó ń gbọ́ mi láàárọ̀ yìí ká tó mọ̀ bọ̀ ní church aago mẹ́wàá látò pàdé ẹ wà kì í sì wá lásán gbogbo ẹ̀yin tí testimony kan gbogbo ẹ̀yin tá àánú kan dìde kan gbé ọwọ́ yẹn sókè wá kígbe pé bàbá olúwa lo ìjọba rẹ lé mi lórí olúwa lo ìjọba rẹ lo mo fẹ́ kó lo ìjọba bó ṣe mọ kígbe nìyẹn láti gbà mí lọ́wọ́ tí wọ́n ń pè ní gbogbo ìjọba òkùnkùn lo ìjọba lé mi lórí gbogbo ìjọba òkùnkùn pátápátá ọlọ́run lo ìjọba rẹ láti fi já mi gbà kúrò lọ́wọ́ ìjọba òkùnkùn gbogbo ẹ̀yin tí ẹ wà ní ipò àìsàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àìsàn kan tàbó mi lára bí mo ṣe gbàdúà fún yín lọ́jọ́ Sunday màá tún gbàdúà fún yín nígbà tá a bá jáde ní aago méjìlá gẹ́gẹ́ bí ohun ọlọ́run mo ti sọ oríṣi àìsàn mẹ́tàdínlógún kan ní bẹ nínú ayé tí ègbóògùn jésù mi ti jẹgba rẹ̀ ó lòun ó wu ọ̀sán tọ́lọ́run bá fún ọ láàyè tó bá láǹfààní láti wà ńbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé 30 minutes ni màá fi sáré gbàdúà fún yín lẹ́yìn ìgbà tá a bá jáde mechanic emenesha gbogbo ẹ̀yin tí wọ́n ń lo ìjọba òkùnkùn lé lórí agbára tí ń yọ ọ́ lẹ́nu tí ń yọ ọṣẹ́ yẹn lẹ́nu tí ń jẹ́ iṣẹ́ yẹn ojú àjòrẹ́ yìí mo lo ìjọba ọlọ́run lé lórí lónìí látòní lọ kí wọ́n tuwọ́ in the name of Jesus Christ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀mí olúwa ní ká gbàdúà yìí tó náwó wà ní bàbá lo ìjọba rẹ lé mi lórí gbà mí lọ́wọ́ iná ayé ayé níná burúkú kan tí ò lè fín tí wọ́n máa ń tì bọnú ayé yẹn olúwa lo ìjọba rẹ lò lé ọdẹkùnlé ẹ̀páfìrà dákọ tiẹ̀ náà lò lé àwọn ọmọ mi lórí gẹ́gẹ́ bí oníjọba ìwọ lọ bá mi gbogbo ohun tí wọ́n ń pè ní náà ayé ọlọ́run bá mi panẹ́ nípa àánú ọlọ́run in the name of Jesus Christ ẹ wá gbé ẹsẹ̀ kẹta síwájú ẹ gbàdúà nọmba 3 ẹ wá ké bàbá lo ìjọba rẹ lé mi lórí kàmí máwọn tí ó ra àánú gbà nínú ọ̀sẹ̀ yìí gbogbo ohun tó sùn ikú náà tẹ ẹ bá sí lónìí báyìí today is 27 bí àwàdà bí eré n tó kú ò tó nǹkan mọ́ iná mi kàpì háládù àṣà mọ sọ́lẹ̀ kan náà olúwa lo ìjọba rẹ lé mi lórí kí ni ò tó sùn lónìí jẹ́ ra àánú gbà ẹnìkan ní ṣe bọ́lídé wà kọ̀mọ́ àánú ọ̀mọlídé gbogbo ẹni tí ń gbọ́ mi kí àánú kó dìde fún ọ lórúkọ jésù ẹ wo gbogbo ẹyin ọmọ ọlọ́run àtọmọdé àtàgbà lónìí kan rú ẹbọ àánú èmi mọ sọ a ti ń rúbọ látijọ Sunday kan mọ̀ọ́mọ̀ mú nǹkan kan pé bàbá mo fele ìrúbọ àánú ọlọ́run sàánú èmi náà kò tó dalẹ̀ ẹnìkan ní wòlíì kí ni account number 1966 36 38 73 1966 19 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà ó tún gbé jáde. Ẹjẹ́ ń ṣe báyìí ẹjẹ́ ń kí wòlíì àgbáyé ni wòlíì ọlọ́run àlàyé ikọ̀ àti ìrìjú elédùmarè àwọn náà máa ń ṣayẹyẹ irú òní báyìí lọ́yẹ̀ ọjẹ́ children day bó tiẹ̀ jẹ́ pé ọdún ti bọ́dún ńlẹ̀ ọdún mẹ́ta ni bàbá yẹn ń ṣe wọ́n ń sọdún iléyà báyìí wọ́n ń ṣe ọdún àyájọ́ àwọn èwe alágbára ọlọ́run wọ́n sì tún ń ṣayẹyẹ ọjọ́ ìbí wọn ẹnìkan níta ni wòlíì àgbáyé yẹn gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá ní àǹfààní ẹ mọ́ bá ń kí wọn ẹ ní wòlíì ọdẹkùnlé ní kẹ mọ́ kí bàbá ṣe bí ọba bàbá SMO Mustapha bàbá ṣe bí ọba alága àti olùdásílẹ̀ Seed of Christ Golden Church gbogbo wa là ń kí yín tológun tológun mọ̀ ń bá yín yọ̀ mo wá ń lanú lẹ̀ pé ẹ sọdúnmọdún o you will never have better last year your life shall be from glory to glory ẹ pọ̀ sí nínú àánú bọ́jọ́ bí yín ṣe bọ́ sọ́jọ́ àánú kẹ mọ ráàánú gbà ní gbogbo ọjọ́ ayé yín happy birthday sir long life and prosperity gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ẹkúnlẹ̀ pẹ̀lú bàbá ṣe bí ọba kí n gbàdúà báyìí lolúwa wí mo sọ tàṣẹ ìdùnnú kọ́ mọ̀ ṣubú lu ayọ̀ fún yín ọdún yóò ní jẹ́ ọdún àṣemọ́ fún yín ẹ wà mọ̀ lókè sí happy happy birthday, long life and prosperity. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ mark wedding anniversary yìí, ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀. Ilé yìí ò ní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan. Ire ire lójú owó mọ́ rí. Ire ni ilé yìí ọmọ rí. Mo so omi yín di wine nínú ilé yẹn. Happy wedding anniversary in Jesus' name. Ẹ bá mi kí gbogbo wọn mọ̀ bá ń kí bàbá ṣe bí ọba kí mọ̀ gbọ́ níbi tí ń bá wà. And lastly, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, so nǹkan Bíbélì tẹ̀lé wa lẹ́yìn báyìí. Inú Sam, ìwé Sam Ladé 53 to 58, ó ní ìwé Sam tá a dé báyìí. Lágbára Ọlọ́run, à ń parí Bible bọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ, ẹ lo number ẹ jẹ́ loud, kó ní 080-88-71-65-66. 080-88-71-65-66. Ẹ send the message, ire àtànú kọ bá yín. Ẹ jẹ́ mọ́ lórí Facebook. You are blessed. It is well with you.
1: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9, àwàdà bá bá àwàdà.

0: nikan ni kẹrin le la adorun to nfa meson e bo leyin 32 fm 94.9 anferin gba gbogbo agbaye.
1: I am Professor Yomi Awoshika from the Department of Human Kinetics, University of Ibadan. Please listen to 32 FM 94.9. Thank you.
2: Show me your 32.
3: Hello, Damilola. Do I tell you to see what Korean film we? Show me your misu. I be him who. Go be the one who buy from Jerry. Tell me, man, can you only call no Korean film at all? Love gidi ri love gidi la won yen ba won play e wo ba e tin ba ti fun e lowo data we o ti ni rerin o ni wa le mi ti ba se jowo moto ti e ki le ori kanu korea ti mu re ri re pe ile pe ga ma fo nonsense.
4: This skit was performed by Goroso Ekiti.
5: 32 FM 94.9.
6: baba fendo de
7: iyẹn mẹ́rin ni wo station government mọ̀ private ni ìkọkọ orí tí mọ̀ tán wọ́n sọ bá fẹ́ gbọ́ nísìnyí private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ilé wo ti government ìkọkọ ní orí kankan tó ń tún tafẹ́ wo nbẹ ju ọ̀rọ̀ tí onítùmọ̀ lọ.
8: Ẹ lò lẹ sọ fún olúwẹrí owó tí fún omi ẹ tẹ fi pe ìpèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí nípa bẹẹ ọrọ òdo lẹnu yẹ olè wọn lọmọ ẹja lè oníbà máa ṣe nínú ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ẹgbà tí ò bá járe ẹgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
9: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ pé
10: àfàwọn àti family wọn.
11: Àṣemúyàn gan àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Onídi ta fi ṣètò tó yẹ ta sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa
5: Onídi
4: Onídi ta fi tara sàsàsáré àtijẹ́ àti mu lójoojúmọ́
5: Onídi
4: Bẹ́ẹ̀ lọ nídi táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ogun M&B paracetamol the red one jagun labi abara pupa lójoojúmọ́
5: Onídi
4: Lọ́gán ní gbára ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ Ogun M&B paracetamol the red one jagun labi abara pupa ni kó fi da padà síbi tó ti wá M&B paracetamol jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan

0: bí ọpẹ ò ní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kòkò kẹ ó pọ
1: ó ṣe ọlọrun mi ó pọ ó pọ ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Gbọ́ṣẹ́wò ó ń dùn yùn gbà létí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé our fears gone.

0: àwọn àfa sàlám. Aṣáku ọdún yìí.
1: Ẹgbẹ́ tá a wà pé lónìí nítorí ọmọ ẹ̀.
0: Owó ọdún. Ẹfẹ́ náà fún mi. Kí mú wá. Lágbà. Àti rẹ̀ ẹran ọdún.

0: ṣaade kò sí ọkọ mi mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ tí wọn dà bíi titun
1: màámi
0: ṣùgbọn dúró náà o ṣe fi hypo nu ilẹ àti tábìlì pẹlú àwọn ibi tá a ti ń dáná
1: yìí hypo kẹ
0: bẹẹni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹrọ torí náà làwa náà ṣe gbọdọ máa pèsè ààbò lójoojúmọ pẹlú hypo
2: má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹlú hypo
3: Ó ń dùn yùn gbàlé sí 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fears gone.

0: ẹṣin sá.
1: Ọ̀rọ̀ ilé àti ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lójú ti bàjẹ́.
2: Àwọn ntá bá gbé wá ẹ gbàgbé o confirm ní àpá àti tọ̀rọ̀ ti bí o.
1: Ọ̀rẹ́ wa Lucky já lọ sèkéde àti ìpolówó ọjà.
2: Bí ń bá lọ tí ń padà. Ẹ mọ̀ pé sátánì ti ń tẹ̀lé àwọn ìyàwó ó ti lọ bá bàbá náà kò mọ́ ó lọ bá ìyá ìyálẹ̀ kò mọ́ bó ló tún wá kù ó lóun ò ní stop ẹ já lọ ká padà ẹ̀ lẹ́ńbẹ̀ẹ́ kú kalẹ̀.

jírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

0: 08097949. Àwọn èèyàn dẹ̀ lọ ilé ọdún púpọ̀ lọ́dún yìí. Ọlágbá. Ọ̀rọ̀ ètò ààbò ń bẹ́ everybody lẹ́rù. Kálukú sàdùn ń bi tọ́ wà ní àwọn ará oko dúó lóko wọn. Àwọn ará alé dúó ńlé wa. 070-5-49. 070-55-949. 070-55-949. 090-62-949. 080-97-949. Hello, Eku Ojumo.
1: Ota.
0: Yes, sir.
1: Aku Odo.
0: Aku Oye Odo, mami.
1: Asi Samu Odo, Ojumo Odo.
0: Ami Olorun. Ami Olorun, sir.
1: Orúkọ tèmi ni Ogotade, Lata Solo.
0: Lata Solo.
1: Bẹ́ẹ̀ni.
0: Bo ni, bo lọdun lọdọ yin.
1: Ẹ wo, ara flu wẹ wẹ wẹ wẹ
0: o. Oda be, oda be. Oda be. E gbọ sir. Se eyin na le se nti baba igbagbo Abraham. Nti an se, sey na le se.
1: Ah, ota. Igba kan le yen ko le si re mo le se.
0: Ko le si mo?
1: Ah, ko le si. Ako bi yen se ya da du le.
0: Eh, ko fe to be bo.
1: Ota ba lu yo lo. Se du gbagbo ti gbagbo nko. Mo yo fun yen lagbo. Tagbo lo yo ju nko.
0: Tagbo lo wa.
1: Aha, se di ba o.
0: Wa, suga janu.
1: Se di ba ota.
0: Se bai. Oni ta ba dan wo pe okay, nigba yen. Eba gbo mo nwa. Agbo. Agbo ma yoju tagbo ba ni iyo yoyo mo yo ti emi nikan mo daran ni adieda adie iwo na lo yoju lo fori ko yi o je pe adie na daran gba Christmas ai soju opo yen kale baba tin kira wa ku odun na la mo ran ra wa leti iko e gbo seru nkan to sele ngba yen si le sele mo sha 08097 odometa 949 08097 odometa 949 09062 odometa 949 09062 odometa 949 07055 odometa 949 705 meji odometa 949 oju opo yan lo lanfani ati wa gba bi elo eku ojumo e ka ro aku odun e ti wa nbe e bari bari oju opo yan se tun balon tun balon tun balon tun balon hello eku ojumo e ka aro eku ojumo
2: eku ise o
0: yes sir
2: alaba lo pe latakala express
0: e mo se mr alaba
2: e pele sa ku ojun wa sopolopo
0: ami olorun
2: ati gbogbo awon brothers wa in islam opolopo na se laye loruko jesus christ oluwa
0: wa ami jesus
2: ori olokan na olorun kan gbogbo wa nsin
0: bẹẹni
2: amọ nipa titi ati Abraham ati yawo ati omo e esi ta won yen si ko lawa nsin nisiyi
0: eh
2: iro we ta si ko no si o
0: esin ti yato
2: awon yen sumo lon dada eyan olon la won
0: awaje na so lon
2: eyan dudu la wa ta ti waje dudu
0: eh
2: se yibo
0: Oton
2: you yato awon ile yi they call Yahweh call Lord direct awon ile o ma fi oruko pastor kan to poruko Olorun many ọ̀pọ̀ àpipù náà wọ́n máa ní orúkọ bàbá àwọn tí kó tó dárúkọ náà. Àná ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀
0: ṣúgà ti já máa lọ.
2: Èèyàn náà ni
0: àwọn
2: tí wọ́n bímọ
0: ni
2: àwọn tẹ́ pé áńgẹ́lì wá ń kí wọn. Táńgẹ́lì wá fún wọn ní ìdánilójú pé ọmọ sì ń bọ̀. Àwọn tó ń gba áńgẹ́lì lálejò. Tó ń dáná fáńgẹ́lì
0: kò jẹ́ mọ́
2: lèmi àti yín táwa ń gbá gẹ́lẹ̀ lálejò
0: àti
2: táwa ń gbẹ́ níbo ìdájọ́
0: àti yagi náà
2: àwọ̀ sí ọlọ́run kankan èèyàn làwa ń sìn o
0: ọ̀tán
2: tí ọlọ́run jọ nínú ọ̀nà ẹ̀kọ́ ló ń fa àánú gba gbogbo
0: Ah, jina solo, ah, jina solo, ah.

ẹ jẹ́ ń gbé pé eléyìí ná hello hello ẹ̀ka ọ̀rọ̀ hello hello ìbàrìbà ojú òpó yẹn ni ẹ má bínú ilé iṣẹ́ dáná bíi ìdẹ̀ sún á. Ẹ jẹ́ ọmọ lọ ilé iṣẹ́ dáná bíi Zones and Properties. Ilé iṣẹ́ tí ń talẹ̀ tí ń talé o.

0: láti gbàdúrà fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ bí àgbo tiwọn lásìkò ọdún iléyá nígbà tí wọ́n bá iléeṣẹ́ rédíò 32 FM sọ̀rọ̀. Shehu Abdulaziz wípé owó àgbo wọn lásìkò yìí àti wípé ẹ̀rù ń ba àwọn ọmọ Nàìjíríà láti rìnrìn àjò nítorí ọ̀rọ̀ ààbò.
1: Bọ̀bọ̀ kan bí nǹkan ṣe rí ń gbòòrò ní ọdún yìí ó yàtọ̀ sí tọdún tó lọ. Torí ní ọdún tó lọ gbogbo nǹkan ó sì ṣe díẹ̀. Ọlọ́dún yìí rà kó tó fẹ́ wọ́n àwọn ẹran tí à ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi 150 ní sẹ́wọ́n ti di bíi 250 200 ohun 200 di bíi 300 400 so bàálù náà ṣe tọ́ gbogbo nǹkan wọ́n gbogbo. Ìgboro rẹ́rìn àwọn èèyàn wà pì tó bí nǹkan oúnjẹ wọ́n gbogbo nǹkan wọ́n gáàsì náà wọ́n nípa ètò ààbò náà ọlọ́run gbogbo wa adébílù ṣe rí wọ́n jí ni gbé lọ́tún wọ́n jí ni gbé lọ́sì so gbogbo yẹn ipò ètò ààbò yẹn náà kájọba bá wa ṣe ètò ààbò yẹn kó múlẹ̀ dáadáa so ká lè sọdún ayọ̀ torí àwọn tó bá fẹ́ travel àwọn tó bá fẹ́ wá láti wá báwọn èèyàn sọdún so kọ́ńkálukú ò lè wà ní ìfọ̀kànbalẹ̀.
2: Bó ṣe rí láṣẹ ẹ̀kọ́ ló ṣe rí lọ́dún yìí but nísìnyí gbogbo nǹkan tún wọ́n sí ni. Nǹkan tẹ bá rà lánàá báyìí tẹ bá dé ọjà lọ́la báyìí ẹ tún sì máa bá price tó tún yàtọ̀ so nǹkan wọ́n sí lójoojúmọ́ ni.

0: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò rántí pé ilé làbọ̀sími oko. Pé tó bá wà Lábújá, kò gbúdọ̀ fi lélẹ̀. Káwọn apààyàn, ká máa àwọn abẹnilórí, ká máa wọ ìlú, ká máa dààmú aráàlú, kí ẹni tó ń ṣe ààrẹ kó má kọbi ara sí, kó jẹ́ gbogbo nǹkan, ká máa wá òṣèlú, ká máa wá owó òjijì. Kò láṣẹ wá ń sìn pé ká wá sọ fún gómìnà pé owó wọn mọ Nàìjíríà àti ẹgbẹ́ ẹlẹ́sìn funfun pé a wà lẹ́yìn àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. A dẹ̀ ń kìlọ̀ fún àwọn gómìnà tó wà ní agbègbè pé bó ṣe dé Ọ̀yọ́ yìí, ẹ múra lẹ̀ kó má dé ọ̀dọ̀ yín, kí àwọn gbọ́mọgbọ́mọ apààyàn, àwọn ọlọ́ṣà, àwọn sùmọ̀mí ká máa wọ ilẹ̀ Yorùbá. Àti pé ní sáà tó ń bọ̀, ẹ jẹ́ á dìbò fẹ́ni tó jẹ́ àbò ìlú. Gbogbo aráàlú máa ṣe níláárí ló mọ wà ní ọkàn wọn, kì í ṣe àwọn.
1: Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Àtíkú Abubakar ti pàrọwà sí àwọn òbí láti máa kán àwọn ọmọ wọn ní ìwà ọmọlúàbí. Àtíkú ló sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n kí àwọn ọmọ kékèké kú ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọ ewé lágbàáyé. Ìròyìn àgbáyé lẹ́sìn ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9. Ẹ má yìí kúrò ńbẹ̀. Ní ilẹ̀ òkèrè, ọ̀pọ̀ ènìyàn ti jọ́lọ́ ní pè lẹ́yìn

0: kò ní jù báyìí lọ. Ẹ kú àyájọ́ ọdún àwa ìwé àti pọ̀pọ̀ ṣinṣin ọdún iléyá. Adégbò ìgàmù Yọlúwa lóníròyìn.
1: Oya gbọ́ṣẹ́wò, ó ń dùn yùn bàlétí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin ẹ̀, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Àwa fẹ́

0: àlàáfíà náà lójú ohun gbogbo lọ. Àtọdún tó lọ tí gbogbo wa ti ń sáré kàbàkàbà. Ta ti ń sọ pé nígbà tá a bá ti gba àwẹ̀ Ramadan tán. Lẹ́yìn oṣù bíi mẹ́ta ká máa gbáradì fọdún iléyá ni. Ọdún iléyá ọ̀hún náà ló tún wọlé dé wẹ́rẹ́ lónìí tínú gbogbo wa ń dùn. Báwọn kan ti ń ṣọdún iléyá nídìí ẹran nídìí ìsásun ọbẹ̀ àti nídìí àrò. Bẹ́ẹ̀ náà làwa kan ń bẹ nídìí ìgbóhùnsáfẹ́fẹ́ báyìí. Gbogbo ẹ̀ náà fi ń kọ́ ọmọ olùbọ́ wípé kọ́dún lè dùn náà ni. Àwọn èèyàn bíi tiwa náà àwọn kan ń bẹ nínú yàrá ibi tí wọ́n ti mọ ṣiṣẹ́ abẹ lọ́wọ́lọ́wọ́. Aláìsàn tẹ́ ń tọ́jú kò ní kú mọ́ yín lọ láṣẹ Olódùmarè. Ohun àwọn bàbá wa ni wọ́n wípé ọmọ yìí tọwọ́ oníkọlà kú. Gbogbo àwọn tí wọ́n nílò ìtọ́jú tí wọ́n nílò àlàáfíà bó bá ti ń dọ́dọ̀ yín wọ́n máa sànì. Gbogbo ẹni tó lọ́n fún àní láti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àwa náà ní fojú sunkún ọmọ. Gbogbo ẹ̀dá ti ń fojú ṣègbérí ọmọ ọmọ alálùbáríkà ọmọ tí gbókọ ẹbí ga òun náà ládẹ́dà yóò yọ̀ǹda fún yín o. Gbogbo ẹni tó ti wá bí òní yànkú láṣẹ Olódùmarè. A kú ọdún ayẹyẹ ọdún iléyá ilé òní jàṣìmọ̀ fún gbogbo wa. Bẹ́ẹ̀ náà là ń kí gbogbo àwọn tọ́jọ́ bí wọn tó kò lónìí. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ayọ̀ àti ìdùnnú. Gbogbo àwọn tẹ́ ẹ bá mọ̀ wípé wọ́n lóore ọ̀fẹ́ láti jẹ nínú oore tó Olódùmarè tún ṣe fún yín. Ẹ mọ̀ jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wálé yín kẹ́ ẹ tó gbìrẹ̀ sí àbámọ̀là ránṣẹ́ sọ́dọ̀ wọn. Àwa tó bá wá já ipá wa náà ń bẹ lọ́nà ni bọ́ bá jẹ́ wípé pọ̀n mọ́ slices lọ́lọ́run bá yọ̀ǹda. Ẹ jẹ́ àfayọ̀ àti ìdùnnú ká fi dúpọ̀ mọ́ wa. Kẹ wá jẹ́ ká fi ẹnu tinú ẹran kẹ jẹ́ ká fi jẹ́. Kẹ jẹ́ ká fi ẹnu àgémáwọ kẹ jẹ́ fi jẹ pọ̀n mọ́ wa. Kódà tó bá jẹ́ pòkú Èkó àbókù Ìbàdàn náà bá ni. Ìbá àjókù tèkìtì. Ẹjẹ́ àjọ fayọ̀ àti ìdùnnú jẹ́. Àní báwọn dúpẹ́ tipatipá láṣẹ Olódùmarè. 32 FM 94.9 kọ́ni tá a ti ń dẹ́rìn po ṣónú. Laughter House náà láwà. Òkè téńté Mọ́kọ́lá lẹ́yìn Premier Hotel nílùú Ìbàdàn. Mo kí wa káàbọ̀ sórí ètò dókítà orí afẹ́fẹ́ Olúbíńpẹ́ Fatóyè ló kọ́ mi. Ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé kó lè dùn kó lè dá náà ni gbogbo wa ń bá kí dókítà wa ń bẹ pẹ̀lú mi nínú kulò gbóhùnsáfẹ́fẹ́ yìí. Tọ́já yí pé ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti wò wá lójú òpó ayélujára wa. Gbogbo àwọn sóńsó mídíà wa Facebook, YouTube àti Instagram àwa ń bẹ̀ ẹ̀rì wa ń bẹ̀ níbi tẹ́ ti rí dókítà John Babarinde tí wọ́n jẹ akọ́ṣẹ́mọṣẹ́ nípa bá a ṣe lè tọ́jú etí imú ojú. Ẹ rí wípé àwọn ẹ̀yà ara tó lágbára òní wọ́n dìmú yìí gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ níbẹ̀. Kólódùmarè kọ́dàkùn kọ́mọ́gbòjú lọ wa kọ́mọ́gbetí lọ wa kọ́mọ́gbẹnu lọ́wọ́ wa kó tiẹ̀ mọ́ gba gbogbo àlàáfíà ara wa nítorí pé gbogbo ẹ̀yà ara tádẹ̀dà tó fún wa ló ṣe pàtàkì. Ìní ṣaláì má máa dúpẹ́ ní gbogbo ìgbà lọ́wọ́ iléeṣẹ́ tó mójútóró ètò ìlera nípínlẹ̀ Ọ̀yọ́. Mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù. Bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ alága fún ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ wáyà yìí dókítà Happy wípé ẹ ṣeun. Dókítà Àyìndé mo lu ẹ̀yin náà lọ́gọ ẹnu. Ẹ kú àdúró tí ẹ kú gbogbo ìgbà. Ẹ kú bí ẹ ti ń ṣe ìgbélárugẹ fún ètò yìí wípé ká lè mọ tótó àtẹ̀yí tó yẹ nípa àlàáfíà ara wa. Dókítà John Babarinde wọn ò dárìn àti màmá wa táwọn náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì Ìyárọ̀mí wọn jọ kọ́wọ̀rìn lórí ètò lọ́sàn-án ìní. Àmẹ́mi àti dókítà olájọ máa jù ú síra wa lọ́sàn-án yìí. Tẹ̀yìn aráalé náà bí àbá tí ìtọ́ bẹ́ jìnà ju bó ṣe yẹ lọ ó ṣeṣe ká inú láǹfààní sí àkàn ọ̀jọ̀kan ìbéèrè eléyìí tí yóò sì ṣe wá lóore ọ̀fẹ́ láti bọ́ kúrò nínú àwọn ìdojúkọ tá a ní pàápàá jùlọ nínú àgọ́ ẹ̀yà ara wa. Dókítà John Babarinde e ka san e ku dede wo yi e ki gbogbo awon orilede Nigeria patapata ti won be le ati won tin be ni lokun ti won gbo wa lori eto yi
1: e se pupo a olotu akiwa ku dede asiko yi fun awa muslimi aku odun aku iyedun emi ase pupo odun laye
0: ase idumare ase o ase
1: gbogbo awa ti a ngbo wa nile loko leyin odi aki gbogbo wa o alaafia wa oni di fi afia
0: amen
1: ase pupo ti e ngbo wa adupe
0: ase un dokita gege bo ti je pe awon beere ohun nbe nle leyoko kejeji na la mo bo ti je pe beere ohun po e je nkoko beere lati bi n to je wi pe gbogbo wa la mo se owu lati ti bo eti wa ka fi ko eti wa ka bere lati bi eti a ma dun mo yan daada te yan ba ri bi owu papa julo koda bo je pe owu le yan ba jiri to ja to fi sori igi eyin bo se gi isana wa isi ti bo ikoro ikoro ikoro ikan na wa be ti won ta ti mo lo wu le ori bayi awa mo fi reti pe antori to wa je ko ti mo wa lara na ni pe se pe nigba ti omo kekere baby ama ara na gege bi are ru omo lati fi ko eti omo ni kekere boya nloju ogbadun mo gbogbo wa titi to fi ba wa dagba se ko se wu kokan ninu e
1: se pupo olo
0: abi bawo lo se ka toju eti wa
1: kin to dawun ibere
0: yes sir
1: mo je akose mo se nipa eti
0: okay
1: imu ati ona ofun
0: ati ona ofun ni
1: awon dokita mi lo tun moju to oro oju awon akeso me se kan tun wa to wa nipa
0: oju oju awon ophthalmologist abi
1: be ni
0: ke
1: nigba ti a ba nsoro awon eya ara won yi a ri pe won mu le ti ara won ni eti imu ati ona ofun o ni korita kan ni bi ona ofun ti won ti japo mura won
0: okay
1: ni opolopo igba a o ri pe ti nkan kan ba nse okan ninu awon eya ara won yi o le mu meji ninu won abi ko mu meteta fun bi apere ti eyan ba ni aisan feke feke ti a n pe ni kata eyan o ri pe ngba mi eti yan le dabi po didi e ti eti yan o ni gboro dada sugbon ti kata yan ba ti lo yo wa di pe eti a ma gboro pada ibere ti olotu bere lowo mi seri lopolopo gba awon kankan ma nsele to ma nje ki eti ma yunyan
0: okay
1: fun bi apere boya idoti wa nbe
0: okay
1: tabi awon kokoro efojuri kan rapa lawo nu eti
0: okay
1: a je ki eti o ma fe ma yunyan yato si eyi aisan to se imu nkan kan wa to ma nse imu ti oloyinbo npe ni allergy
0: okay
1: ti o ma je keyan ma ni kata lore kore allergy yan ni awon nkan to je pe ko bayan lara mu sugbon yan ni farakinra pelu won lore kore fun bi apere bi eruku
0: okay
1: bi efe
0: okay
1: bi igbati igbati won ba ndi nkan to won gba epo oru to njade yen
0: okay
1: elomi to ba duro sibe a bere si ni ma sin a bere si ni ma si kata ka to fo ka to wi imu oju abi eti o le ma yun iru eni be now nigba to ba nsele bayi se ri lopolopo gba eti ta mo ho yi orisirisi nkan lawon elomi nkan to ba lowo e ni mo ti re to je pe kokoro moto so mu lowo kokoro le to mu lowo lo nki bonu eti
0: be ni
1: sugbon nkan to wa nbe ni pe nigba ti yan ba ki awon kini ibonu eti awo to wa ninu eti o fele gan to je pe teyan ba sora eyan le da egbo sinu eti igba mi nbe to je pe awo kan to wa ninu lo ta n pe ni eardrum awo fele inu eti awon to ma n ki nkan bonu eti ti won ba ki bo to ba wole ju o le lo lu to ba si lu ohun to won o ni gboro dada mo dabi ilu na ni ta ba n lulu ti lu ba ya abi to ba lu si yo dun bo se n do tele mo o ni dun so a ma n ro awon eyan fat lopolopo gba a ma n so fun awon eyan pe ki won ma ki nkan kan bo inu eti won
0: bawo lo se wa nkan to ji ti wa
1: ta mo so pe won le fi rin eti won ni igbonwo wa ti oloyinbo npe ni elbow
0: la fi reti
1: be ni
0: bo la ti wa se
1: e gbianju e elo ta po tun elo elbow apo tun ke fi rin eti apo osi wo abi ke wuwo
0: o ti fe da wu bye dokita bo ni ti wa se
1: ohun to tumo si ni pe ti o ba se se fun wa lati fi igbonwo wa sinu eti wa ka ma lo nkankan ka ma kin kankan bonu eti seri opolopo igba in ta ma ro ni pe yato si eti yun idi mi tawon yen to ma fin ri eti ni pe won ni eti awon doti won mu kini cotton ball pe ka won ma fi ko
0: e yo ma ra won doti kan be bayi lo to
1: seri bolon se se da wa ni gbugbu wa patapata la ni doti eti sugbon yoba ni olodun to denu ni bumbu o mo bi o se bo seri doti eti bo se n be ti se n pese e be na lo se n jade seri lopolopo gba igba mi be te pe ta ba sun igba mi be a kan fi pe eti rin wa awon odoti yan lo n jade o ni nkan kan to gba to ma n ti jade se wa ri nigba ta ba lo pa rin eti yen nkan to lohun ti seda to ma n ti jade yen a n ba ise re je niyan ati pe seri owo ota ninu eti o fe ju owo inu lohun lo ni opolopo gba ta ba rin eti wa eyi to wa lowo tabi to fe le an ri ko se ra ra yun yoko ni bi to fun ninu lohun an ti pada sibe awon an ki mo be to ba wa ya yo wa gan pa to ba wa gan pa yen a wa di eti a di pe eni na o gboro mo a di pe eti o mo hoye a di pe elomi a di pe eti yun ohun so to ba is the day
0: ikorita yen
1: ikorita yen in ta ma wa se ni wi pe aye eti na wo ta ba ti wa ri pe doti lo wa nbe a ni ko ma lo kan ororo arosi olive oil ko fi ba le ro a wa fo jade ta ba ti fo jade
0: o ba gbadu o da e je kin lo soju oja ka pada de 32 fm 94.9 dokita ori afefe o na le to be se gbo wa ambo

0: àwọn àṣírí kàǹkà àti fìdí àgbà kalẹ̀ tí mú ọmọdé yọ tí wọ́n bá gbọ́ ohun tó ṣókùnkùn sí wọn.
1: Pàtàkì mi sọ fún ẹ ẹni pastor ẹ ẹni wòlíì tó ń ríran jẹ ní wòlíì tí ń ṣe fake wà o àbámọ̀dá ẹ̀ wà o àbádé ká máa lọ tá a ṣe ń bọ̀ fi ń jẹun bọ̀ confirm nínú oògùn ni.
0: Sabẹ́ńkò láàrin aago méjìlá kọjá ogún ìṣẹ́jú sí aago kan ní gbogbo ọjọ́ Friday pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú àgbàlẹ̀tù.
2: Kọ́lọ́ bá sì kọ́ lọ́wọ́ báyìí ti tù tásìkọ́ lọ́n bá tó ni nígbà tá a ṣe ṣẹ́gilọ́ láàrin agbọ́n tí mo sọ yìí iṣẹ́ tíátà tù fún mi tí mo wò pé ẹjọ́ láti yọ ní tìmọ̀tì wá ń di iṣẹ́ kí ni kókó tí mo lè rà sọ pé
3: achievement
2: kò sí.
0: Lórí 32 FM 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nù Laughter House Òkè Téńté Premier Mọ́kànlá nílùú Ìbàdàn. Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: o ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: We don't just love them.

0: Kúwò àti Lola Steel and Construction Company. Lágbádé fún gbogbo ẹ̀yẹ agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tún tà. Tẹ bá fi àgọ́ onírin tí kì í tẹ̀ gbọ̀rọ̀kọ̀. Ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tígbà olè òní ká. Òrùlé onírin ayọ̀rù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì. Àti Lola Steel and Construction Company. Ló lè bá yín ṣe. Iṣẹ́ wọn dáa, ó tún dáa ju tòkè òkun lọ. Bẹ́ẹ̀ ló sì rọ́jú. Yóò di contractor ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ railway láàrin 2 kilometer 110 àti ìyànájà Alẹ́sìlọ́yẹ̀ Ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀s tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Tún bọ̀ nàrà yọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fí ẹyẹ gágá. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí.
3: Kevin De Bruyne.
2: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Odifero Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìn wá. Ẹ wájà lọ́dún kan méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti

0: appreciate yín lórúkọ Jésù ẹ̀ ní tó kú mọ́ àwọn ọmọ yín lójú lágbára ọlọ́run.
1: Àmì
0: máa. Adúlọ̀ fáwọn ẹlẹgbẹ́ yín táwọn náà wà ní àhámọ́. Ọlọ́run ó bá wa tún wọn sílẹ̀ láyọ̀ àtàlàáfíà.
1: Àmì
0: máa. Ṣé báwọn òbí láyọ̀ àtàlàáfíà? Ẹ ṣé.
2: Yes, ma. Ṣima. Ṣima. Ṣima. 09062949 kò sí tí èèyàn bá ń ṣe láyè a lè yọ tọmọ kúrò ení àwọn ni ọjọ́ ọ̀la wa èjì àwọn la máa fẹ̀yìn sí. Hello. Orúkọ yín àti ẹ kásán orúkọ yín àti ti ń bá mi sọ̀rọ̀. Láti mọ́kọ́lá mo ń gbọ́ yín. Ẹ ṣe máa.
3: Hello, dial *785# to link your NIN to your.
2: O ti dọwọru ni o. Hello. Ẹ kásán. Yes, ma. Ami. Ami. Ami. Ami ma. Ami eshima, eshima. Oya o, ta lo sun wa lojude lohun. Hello, I'll load you the long pelua. Katuma.
3: The number you're calling is busy. Press V.
2: Hello?
4: Hello, ma.
2: Ekason.
4: Ekadoma.
2: Yes, ma.
4: Yes, ma. Aku. I had your dear.
2: Eshima.
4: Ẹnu wa ṣe ọ̀pọ̀lọpọ̀ láàjẹ́ bí wọ́n ṣe oríire fún wa.
2: Àmì.
4: Gbogbo àwọn akẹgbẹ́ wọn náà tí wọ́n fi kó lọ ọlọ́run bá bá mi jẹ́ kí wọ́n padà wálé àtàlàáfíà.
2: Àmì àmì ẹ ṣe mà. Ta ló sún wà lójúde lọ́hùn pẹ̀lú wa? Óyá nílé ìwé iṣẹ́ wo ló fẹ́ràn jù?
1: Iṣẹ́ tí mo fẹ́ràn jù nílé ìwé wa ni English.
2: O de fẹ ṣe doctor. Anyway, o ti ẹ̀dìgbà tẹ bá dé secondary school ná kẹ tó mọ èyí tí. Hello.
5: Hello.
2: Ẹ ra ma o, à ń gbọ́ yín o.
5: Orúkọ mi ni Mercy Adébánjọ.
2: Láti bo.
5: Láti Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ẹ̀yà à ń gbọ́ ẹ Mercy, kí ló fẹ́?
5: Mo fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ mi.
2: Ọ̀yà ńbo iléèwé ẹ?
5: Iléèwé mi ni Perfect Beauty Nursery and Primary School.
2: All right, ọ̀yà Mercy ń kí yín o. Ẹ dá lóhùn.
1: Àwa náà ń kí ẹ náà ń bí.
5: Ok.
2: Ẹ kárí
5: Mercy. Aṣọ sórí rẹ o.
2: Àmì. O ṣe o Mercy, thank you very much. Àwọn ọmọdé náà lè ní. Inú mi dùn pé Mercy wípé ṣé báwa la lè ní? Ẹ jẹ́ kí n pa àwọn colleague mi náà, yín ló ń ṣẹlẹ̀. Hello. Ìyá orí bété. Mercy, Mercy of God. Hello.
6: Hello.
2: Ẹ káàsán máa.
1: Àmì.
6: Gbogbo wọn máa bá yọ.
1: Àmì.
6: Gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn náà wọ́n jọ máa ṣe oríire o.
1: Àmì.
6: Ẹ̀yin àwọn òbí yóò ní fojú sọkún lórí yín o.
1: Àmì.
6: Àwọn tó dẹ̀ wà nínú ìgbèkùn náà Ọlọ́run á tú wọn sílẹ̀ lórúkọ.
2: Àmì.
6: Olúwa wa.
2: Àmì. Ẹ ṣe mà ẹ ṣe. Ẹ jẹ́ kí fún èèyàn méjì láyè sí káwájọ tàtà pínsẹ̀ ká máa sẹ pé. Orí ọ̀fẹ́ kristoli wá ìfẹ́ bàbá ìlòpin. Ṣé máa ń kọrin yẹn sùkúl yín? Àmì ìrèlé ò bàbà. Hello. Mo wà pẹ̀lú yín sá ẹ kásán. Ẹ ṣe sá. Àmì. Àmì. Àmì.
6: Ẹ̀yin ìyá wọn náà dẹ̀ ṣe ìpínlẹ̀ ìjẹ́ lọ́wọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ì

0: Radio me. 32 FM ti wa okay.
1: Kí ló ń sun ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, se jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bí titun.
4: Wà á mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: 32FM tún bọ̀ nàrá yọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀, àti fí ẹyẹ gágá. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí.
2: Kevin De Bruyne!
1: Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tírú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá ẹwọ́ jẹ́ lọ́dún kọ́mẹ́jì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ náà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹ̀rù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed.

0: rẹ lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ live it 100 mtn.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀jọ́ oṣù kẹta. Bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán. Nígbàgede Watershed.

0: Hello.
1: Hello, Clever.
0: Sir.
1: Ebuja Meta.
0: Hello, sir.
2: Yes, sir.
1: You want to congratulate me?
2: Ko need kan di mu.
1: Ah, lagbara Olorun a ti gba champion.
0: Ina wa so yin.
1: Arsenal man ju la wa. Ti wa Arsenal ni o gba champion.
0: Ina wa so loju. O na na so loju owe royin. O na na so.
1: Chelsea spectator le je Messi.
0: Si wa la, e mura si.
1: O da bo.
0: E mura si. Wọ́n ní gbogbo jedejede jẹ́ kan mọ́ wọ́n gbogbo jákèjákè kan ní máa jẹ ẹjá jọmọ wò bọ̀ àwa ò ní sọ kankan kan mọ́ sọ pé èèyàn burúkú ni wá gbogbo àwa mùsùlùmí mùsùlùmí pátápátá àwa tí ayẹranpa àtàwọn tó tún jẹ́ pé èyí tó lọ mú wa kò tún sí ẹran náà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé kò sí nǹkan kan tó jẹ́ dandan tó jẹ́ gbòógì kan tí ẹ̀mí téèyàn fẹ́ gbẹ̀mí èèyàn sí tó bá ti fẹ́ ṣé tí ò bá ti ṣe kádàrá ọlọ́run ni o lè ṣe ṣe kí ẹran jáde lọ́la o lè jáde lọ́tùnla kò sí bá tí o lè jáde ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àsọdún ayọ̀ ajá akinyin o bákan náà akíkùnmídọ́lá pọ̀ àti ráfà ń bàlẹ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín mr b nǹkan kò ní ṣẹlẹ̀ mi yín o bákan náà ìjọba ta ló kára olè ẹkú gbogbo gbà ridwan adékunlé clever náà pé ó kọ̀ mí ń jẹ́ mo sì gbà bẹ́ẹ̀ ẹni tí ó ṣẹlẹ̀ rí ẹjẹ́ máa ń lọ ọ̀nà dín jóná ká lọ wò tí awo ẹran ọba tí ìtàn bá sì ti á tán ọ̀yá ká wá omi tó wà ní bọ́tù ọ̀tà káfí ẹgẹ́ tiẹ̀ ẹjẹ́ máa ń lọ nǹkan kò ní ṣàlàfí ẹyẹ dípẹ́ ẹnjìnà lọ́kì ẹ̀fún wa lẹ́ran ọdún ǹjẹ́ sí ń dìsẹ̀ ń bàlẹ̀ yìí náà ń gbà ẹ̀fún aládé ọdún gbà tí ẹ̀ ní jẹran kankan.

inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo fún nímọ̀ràn ni wọ́n mú ìmọ̀ràn yẹn lò. Àkọ́kọ́, mo fún yín ní update. Níjọ́ ọdún bẹ́ẹ̀ yán ṣe máa ń rìn. Bá a bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tá a fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ wa mùsùlùmí ṣọdún léyá. Ó dì bẹ́ẹ̀ lórí ìhà tí wà àtẹni yẹn bá jọ kọ síra yín ni o. O lè tètè débẹ̀. Tá bá ti ń ti yídì dé olè délé wọn káàjọ pẹran. Tá bá pẹran tán àjọ sún. Tá a bá sún tán àjọ pọ̀. Àjọ kun gbogbo ẹ̀ yóò dọ. À pọ̀ fún ẹran ṣe gbogbo ẹ̀. Ọlọ́run. Thereafter, wọ́n ó gbá wa dáná àwọn ìyàwó ilé. Àwọn ìyàwó wa tá a mú lọ lé àti tó mọ bẹ́ẹ̀ sè àti tí ò mọ bẹ́ẹ̀ sè wọ́n jáde ọ̀dáadáa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n ẹran léyà yẹn kì í tú àṣírí ẹni tí ò mọ bẹ́ẹ̀ sè. Ròhùn gangan wulẹ̀ dùn ọ̀rẹ́dì. Yóò wá yóò lọ́ra ẹ̀ má ta ni. Ẹ wá mọ̀ pé joint mi mọ òyìnbó tí mo fẹ́ lò fún joint ọbẹ̀ sísè. Ẹ yá mi lé ìbú ẹ̀. Don't cook. Ah, ẹ̀yin lè bó ìdá. Joint ọbẹ̀.

ọbẹ̀ sísè yẹn ẹ mọ̀ bó tún máa ń ní ọwọ́ ọwọ́ lọ́bẹ̀ àwọn kan máa wà ní section ewédú torí mo mọ̀ bẹ́ẹ̀ níjọ́ ọdún léyá àmọ̀là ní mọ́ sábà ṣe nílẹ̀ yorùbá nílùú ìbàdàn tó bẹ́mi sí o tí mo dàgbà sí yìí o most of ilé níjọ́ ọdún àmọ̀là ní àmọ̀là gidi tí ó dúdú farafa ewédú yẹn yóò alẹ́gbùsí àkọ́kọ́ fi tinú ẹran jẹ kàná ká tó máa wá jẹ gbogbo àwọn dídín gbogbo bíbọ̀ gbogbo ẹ̀ mọ́ra dídín bíbọ̀ wọ́n ti gbà lálùbọ́sà àti ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀

ẹka àbọ̀ padà láti ẹka tó ń polówó ọjà. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀. Èmi àti ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi pátápátá. A máa ń ní location nínú àwẹ̀ tá a ti mú ń ṣinú papọ̀ lẹ́ẹ̀kan. Lágbà lọ́wọ́ Ọlọ́run ní àwẹ̀ míì.

0: 0806 2949.
1: Ẹ já kí àwọn èèyàn wa fọdún àbí ká sì rántí àwọn ọmọ yẹn òní ni àyájọ ọjọ́ àwọn ọmọdé lágbà ńlá ayé. Happy Children Day to you children out there. Agbára lọ́wọ́ Ọlọ́run ojú yóò tún máa rọ́dún àní fìbànújẹ́ ṣe mọ́ òun. Children are the heritage of the Lord. Gẹ́gẹ́ bí òyà kò lẹ́fọ̀ọ́ àlàyé. Gẹ́gẹ́

0: ẹ já kí àwọn èèyàn wa fún ọdún 08097009 09062009 09075009 ká kí àwọn èèyàn kú ọdún ọdún yìí dún ọdún yìí ọdún tó pè fún ìrònú sí gidi gan ni inú mi kàn dùn pé ọ̀pọ̀lọpọ̀ apáta la ti gbọ́n gbọ́ngbọ́n kan ò sí ẹ̀ ń bá tirẹ̀ ìlú kù ẹlòmí ó ti kàkú burúkú lé pé òun ń gbé ní ọjọ́ ó sì fẹ́ lọ jẹran lé alámúlòkù ọjọ́ ọkọ̀ wọ kọ̀ọ̀kan láti ọjọ́ òde ìwòròdù yóò gbọ́kadà láti ilé wọn dọ́jọ́ gbọ́ mi dáadáa ìyá elizabeth ọjọ́ ọkọ̀ gbọ́kadà láti ilé wọn dọ́jọ́ láti ọjọ́ yóò wá wọ ìwòròdù ìwòròdù yóò wọ ọlọ́run ṣògo yóò wá wọ ọlọ́run ṣògo yóò gun orí bíríìjì kó fònà tó dìke jẹ yóò mọ gbọ́ tó mọ̀ pé amúlòkò yóò wá wọ amúlòkò tó bá tún wá dé amúlòkò ló ṣe wá gbé ọ̀kadà ilé àwọn ibi tó ń lọ.
1: ló jẹ́ kó ṣe lè rí bóun bá fi ọ̀sẹ̀ fún tọ́lọ́run bá fi fún.
0: bíi tí ètí kọ́kọ́ lọ mi owó ọkọ̀ náà àbí 4000 ìwọ fún àlọ nìyẹn wọn. èèyàn wà lọ jẹran léèyàn àwọn ìyàwó léèyàn ní fún ọ ní nǹkan aláì wọn ó ti rẹ kẹrẹ lọ́dún tí ń bọ̀ àbí kò yá mọ̀ wá lókù wọn ó ti rẹ ró ẹ lẹ̀ pé bọ̀dá abú tí wọ́n bá lé wọn bàbá ọkọ wa tí wọ́n wá tí wọ́n mọ̀ ní ìrìọ́létà ọmọ ẹgbẹ́ igun ni ẹ fún wọn ẹgbẹ́ wọn bí igun. gbọ́mọ̀ wá sọ mọ́ bí bàbá ọkọ mi ọba èyí tí lédè ni àwọn èèyàn ní jẹ́ yìí wọ́n àmọ́ bó tiyín special ni tiyín special ni. wà á lọ wo bí egun bí parí wọ́n ti ha gbogbo ẹran bẹ̀ kó wọ́n àbọ̀ mú bí oni mo dun yan na bi gigi si owo salem bo bi support la la la

Ayé sì wà fúnra wa láti gera wa o. Ká sì rántí àwọn ọmọ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa yìí. Ọlọ́run ọba mi ó jẹ́ wọ́n bá wa láyọ̀ nítúnlọ́jọ́ àwọn

0: gbèsè rédíò mi. 32FM ti wà òkè.
1: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kó rí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
2: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
3: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù ráìsì rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
4: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas. Now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness. Without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's a full celebration. Lunch break sorted. After work cravings handled. No energy to cook. Say less. Hey, let's go. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Or order now. Mega Week. Indulge your cravings.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Wàá mi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ẹsìn kì í kiri àsárilé àánú fẹ bẹ gbúrú. Mo fi àkókò yìí kí gbogbo ọmọ kékeré Nàìjíríà àti gbogbo àgbà ńlá yí pátá pé a kú ọdún yín o. Orí yín sọre lọ́dún yìí, ó tún bọ́ síjọ́ léyá. Ẹjọ́ gbogbo ẹ̀yin òbí ẹ fún àwọn ọmọ ní special oúnjẹ lénìí o. Ẹjọ́ ẹ fún wọn ní oúnjẹ gidi lénìí o. Ẹ̀yẹ́ kan fílà tó nǹkan gbádùn ara wọn, wọ́n ṣe bó ṣe wù wọ́n. Báyìí bá gbà wọ́n, ẹ jẹ́ wọ́n da gbogbo inú lérú. Àsọ̀rọ̀ ẹ̀ mọ̀jẹ̀ wọ́n da lérú. Kí wọ́n scatter everywhere. Ẹ jẹ́ wọ́n enjoy ara wọn. Wọ́n lọ́lidé lénìí, wọ́n ní lọ́la. Friday yẹn mi o. I'm not really sure. Àwọn ọmọ wọn á lọ. Gbogbo yòókù tún di Monday. 5 days. Ẹ mọ̀ pé ẹ gbàlejò.
1: Ojú ilẹ̀ ṣáàbì. Òkè àgbà alábí kìrùn.
0: Lucky wà ń bí. Bó o ní ṣòwò ti rẹ́rùn jẹ
1: báyìí.
0: Kò tó o bá rí wà á jẹun. Tán dín tí yóò dùn tí gbogbo ẹ̀. Àyíṣọ́.
1: Kọ́kọ́rọ́ ilé.
0: Wọ́n rí.
1: Àwa òbí.
0: Ìwọ náà bá rí pé èmi náà.
1: Ọlọ.
0: Ìwọ náà bá rí màá pé ẹ.
1: Láwọn náírà o.
0: Àjọ ń ṣọdẹ ẹran lọ.
1: Ẹ̀jẹ̀ ló mú ọ̀ ṣọ.
0: Délé ìjìnlẹ̀, ọdún ayọ̀ láṣẹ Èdùmarè. Thank you guys, thank you friends, thank you lovers. Lágbára lọ́wọ́ náà nǹkan ò ní ṣẹ̀mí wá o. Ojú wo mọ ọrọ́dún o. A ní wà lójú kan gbogbo nǹkan tó dá pátá ní ọmọ ṣẹlẹ̀ ńlẹ̀ wa. I love you guys. See you on Friday night by God's grace. Enjoy yourself.

0: náà pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rí gba gbogbo ayé.
2: Show me your 32.
3: Ẹ̀lọ́ dá mi lọ lájọ́ àtọjọ́ tó ti wo Korean film rẹ̀. Ṣé orí yín mi sù àbí yín mi hù kó bèrè owó lọ́wọ́ boyfriend ẹ̀ rí? Torí mi mọ nǹkan tó ń rí kọ́nù Korean film rẹ̀ tó ń wò. Love gidi rí love gidi làwọn yẹn ń bá wọn wọn play. Ẹ̀wọ̀ báyìí tí ì bá tì fún ẹ lówó dátà wẹ̀ ò tì ní rẹ́rìn. Òní wálé mi tí ì bá sẹ́ǹdì owó mọ́tò tí ẹ. Kí lè orí kọ́nù Korean film rẹ̀ rí rẹ̀ pé? Ìrẹ́ pé gẹ́ my phone. Nonsense.
4: This skit was performed by Gorosau Ekiti.
5: 32 FM 94.9.

mọ̀ípẹ́ tẹ́ bá ti ń gbọ́ ìgànnà ti bàbá Victor Abimbolo Láyà ètò ń lọ bí kùnkùn dunnu mú kí gbogbo ẹ̀yìn èèyàn wa olólùfẹ́ wa tẹ́ dúró ti ètò láti wà tó ti bẹ̀rẹ̀ àti kàn ọlọ́run ò dúró tẹ̀yìn náà o pàápàá jùlọ àwọn èèyàn wa lókè òkun àti nílẹ̀ èyí tí wọ́n ń ṣàtìlẹ́yìn fétò bẹ̀rẹ̀ látòrí bàbá wa Abiola Yaliyali nílùú Hamburg nílẹ̀ lómìnira Germany lọ́hùn-ún ẹ ṣe mo dúpẹ́ mo mọ rírì yín àti fi iṣẹ́ yín jẹ́ òsibítẹ̀ ràn wá sí lọ́sàn-án yìí bẹ́ẹ̀ náà ni bàbá wa Charles ọ̀kan làwọn ẹ ṣe ń gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ láti ìlú Washington DC nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn-ún Túndé Alámọ̀là ń kọ́ ní bọ́rọ́bọ́rọ́ nílùú Ọ̀yọ́ mo mọ rírì yín o ojú òní tìyín àti gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ kàn sí wa lórí ìkànnì náà lórí ètò ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe àdúpẹ́ àpò ìwọ́dún ẹ̀mí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òjò a máa rọ́dùn títí wàá di ọ̀sẹ̀ tí mọ̀ lásìkò ìkàn náà lórí ìkànnì kan náà ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀tàn àdèmọlá adéjùmọ̀ ló ń dágbére wípé

0: bẹ́ẹ̀ni láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ ọmọlẹ́yìn kristi tòótọ́ ó ní àwọn nǹkan tí a gbọ́dọ̀ tẹ̀lé bíi manua gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn ìlànà bíbélì àwọn ẹ̀kọ́ bíbélì jésù kristi fúnra rẹ̀ ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní oríṣiríṣi ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹnìkan kọ́ àwọn èrò tí ó ń tẹ̀lé náà ó kọ́ wọn ní oríṣiríṣi ẹ̀kọ́ ẹ má jẹ́ ká gbàgbé bí àwọn ọmọ ẹ̀yìn bí wọ́n ṣe ń wà pẹ̀lú jésù bẹ́ẹ̀ náà ni àwọn èrò ni wọ́n ń wà pẹ̀lú jésù the disciples and the crowd they are always with jesus gbogbo wọn yẹn ló ń kọ́ ní ẹ̀kọ́ papọ̀ ṣẹ̀rí ìgbé ayé eléyìí tí ó bá tẹ̀lé ìlànà bíbélì ó jẹ́ ìgbé ayé tí a bùkún fún ó jẹ́ ìgbé ayé tí ọlọ́run fẹ́ ká gbé nítorí pé ìdí tí a ṣe ní bíbélì ni pé láti lè máa tọ́ wa sọ́nà láti lè máa fi ọ̀nà hàn wá láti máa pe àkíyèsí wa sí àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ àwọn nǹkan tó yẹ ká máa ṣe àwọn nǹkan tó yẹ ká máa gbé dání ká máa tẹ̀lé jésù kristi ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa ìlànà ìfẹ́ àti ìbáṣepọ̀ ó kọ́ wọn ní ìdáríjì ó kọ́ wọn láti máa ṣàánú ó kọ́ wọn láti tún ìgbàgbọ́ wọn ṣe láti gbé ìgbàgbọ́ wọn dúró ó kọ́ wọn láti gbẹ́kẹ̀lé orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ló kọ́ wọn ní ìlànà ìjọba ọ̀run tí a ń pè ní kingdom of god ó kọ́ wọn láti máa ṣe láti máa bọ̀wọ̀ àti láti máa gbẹ́kẹ̀lé ọlọ́run láti jẹ́ olóòótọ́ àti láti farabalẹ̀ ọlọ́run kọ́ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn kí ayé yìí àti ayé wa kó má baà dojúrú kí nǹkan kó lè lọ létòlétò ṣẹ̀rí láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ gbogbo àwọn ẹ̀kọ́ tó wà nù bíbélì yẹn a gbọ́dọ̀ gbé wọn dání o a gbọ́dọ̀ máa mú wọn lò a gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà ẹ̀kọ́ jésù kristi bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa ṣe ipa ní ìgbà gbogbo láti rí wípé ọ̀rọ̀ ọlọ́run nínú ayé wa kò di àbùkù ẹ mọ̀ pé nílé ẹ̀kọ́ ọmọ ilé ẹ̀kọ́ ó mọ̀ pé lọ́jọ́ kan wọ́n á dán òun wò nínú ẹ̀kọ́ òun a múra a kàwé a fẹ́ ṣe dáadáa kó lè lu àlùyọ bẹ́ẹ̀ ni àwa náà ó yẹ káwa náà ká máa ṣe nǹkan tó lè múnú ọlọ́run dùn àwọn nǹkan tó máa pọ́n wa lé níwájú ọlọ́run ẹ jẹ́ ká fẹ́ràn ọmọnìkejì wa ìfẹ́ràn ọmọnìkejì kò túmọ̀ sí pé ẹni tó ń ṣe búburú káwa náà bá ṣe o a gbọ́dọ̀ kọ nǹkan tí ò bá dára sílẹ̀ ọlọ́run ni ò sọ pé ká lọ fẹ́ràn olè o nígbẹ́ wọ́n ti ní ká fẹ́ràn ẹnìkejì wa èmi náà gbọ́dọ̀ torí pé ó ti ń jalè ọlọ́run ni kò lọ ṣe ọ̀rẹ́ olè o ìfẹ́ tá a lè fi hàn sí olè tàbí ẹni tó bá ń ṣe búburú ni pé ká wàásù ọ̀rọ̀ ọlọ́run fún wọn ìfẹ́ tí a lè fi hàn wọ́n nìyẹn fẹ́ràn ọmọnìkejì kò túmọ̀ sí pé kó lọ ṣe nǹkan tí kò bá ìlànà ọlọ́run mu o kò wá sọ pé wọ́n ti wàásù fún wa pé ká fẹ́ràn ọmọnìkejì ṣe bọ́ ọmọnìkejì ni wọ́n pè é nǹkan tí wọ́n ń sọ kọ́ nìyẹn irú àwọn tó bá ti ṣubú nínú ìlànà a ó fi ọ̀rọ̀ ọlọ́run a ó súnmọ́ wọn a ó fi ọ̀rọ̀ ọlọ́run pè wọ́n padà a ó fi ọ̀rọ̀ ọlọ́run rà wọ́n padà so gbogbo etí tí ó ń gbọ́wọ́ wa ní àṣálẹ̀ yìí ẹ̀kọ́ kristi ẹ jẹ́ ká gbé dání ẹ̀kọ́ kristi ẹ jẹ́ ká gbé lékè ẹ̀kọ́ kristi ẹ jẹ́ ká máa tẹ̀lé nítorí pé ìlànà tó lè tún ayé wa ṣe ni ẹ má jẹ́ ká yapa nínú ẹ̀kọ́ kristi ẹ má jẹ́ ká sáré jù bó ṣe ká sáré lọ ẹ má jẹ́ ká lépa ẹnìkejì wa ẹ jẹ́ ká rí wípé a di òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run mú òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ló ń gbéni lékè olóńbùkúnni fúnni olóńfúnni ní ìgbéga mo gbàdúrà lórúkọ jésù kristi wípé sàtánì kò ní bì wá ṣubú o a dúpẹ́ ọlọ́run ayọ̀ a ti gbọ́ ọ̀rọ̀ rẹ láṣáálẹ̀ yìí ọ̀rọ̀ yìí gbìn sínú ọkàn wa oore ọ̀fẹ́ láti máa tẹ̀lé ọ̀rọ̀ náà ní ìgbà gbogbo ọlọ́run fi fún wa o tún ayé wa ṣe a ó máa yàn ọ́ a ó máa gbórúkọ ìmọ̀ rẹ̀ ga ògo ni fọlúwa lókè ọ̀run jésù kristi olúwa wa àmí ẹ̀yin ara wa títí di ìgbà mìíràn tá a tún máa pàdé ìmọ́lẹ̀ ọ̀run ni àmọ̀nà wa. fun adura tabi igbani niyanju a le pe bishop the right reverend Femi Taiwo lori ero ibanisoro 08056029065 08056029065 adupe lowo onigbowo eto yi ki oluwa tubo ma wa pelu won ki o si ma gbe won ga
1: mo wa lose to mbo fun akantu eto imole christi lati ijo the african church saviors cathedral salvation army road eko tedo ibadan imole christi imole orun ni amona wa alagba wi mi oku emi e
2: timo o ya gbose o ondun yun baleti 32 fm lo ebi 94.9 And yeah, I'm feeling double guac, but yeah, our fear is gone.

0: akoda aye mojuba o aseda aye mojuba o mojuba ori ade kade ope lori o kibato pe lese ki esin oba ko ji oko oba pe kanrin kesi aboyun le won mo bi were eni to ti bi oniyan ku ago to wa labosun ajinde aro mo je o ilukere o dokeni mo ki gbogbo awo ni sense lapapo isense oni baje o oyo state oni baje o gbogbo nigeria oni baje lapapo ewe nje adegoroye igadubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile badan lapapo mo gaji ile oluoje ofoje badan land
1: eleyi ti a to fe yewo loni enikan ni ipo kan ni afon si lawon eyan ba npe en ti oba deru ipo bawo ah ogbodo dira ni o ogbodo mura ni o tori won le mo sasiyan won le mo se kini kan se ti eyan ba ti dori ipo awon eyan mo binu
0: o se atokun 256 ni page fa odufa kokan lo ti ni suru kokan to duo fun eni kokan no suru ti ma koju eda alaye lori ile ipe ta le ni to kokko da fa igan ni gba wa se kini eni to da ifa yi kini nkan to se loju odufa itoro re fituba to fi tuse ibi to ti bere ibi to ba de ati koko ona abaye o ti wa nu oju odufa kokan e je ka lo sinu odufa won ni meji e ma ba mi ka lo ifa ni igba orogun ni momo mi ori ogba iye kan lo difa fun akitipa ti o diro mo oro lorun akitipa mo ku oro mo gbele akitipa itakun ni oro igini akitipa wa hu gege bi okun ohun lo mo igi oro je n fidi he ngba mi a mo gba so lowo oniso bo oro ba nawo sowo otun akitipa uwe mo birikiti bo oro ba nawo sowo osi akitipa uwe mo birikiti ngbo ya lakitipa wa gba gbogbo ori igi oro tan pata won wa ri ewe igi oro won ori lokan mo ewe akitipa to lomo oro to ti ara oro dagba lo wa gba gbogbo ori igi oro wa lai wa su igi oro tori pe akitipa o ti fe fun oro lorun pa oro ba mo kan o fi keji ogbale babalawo lo wa ja ti babalawo oda fa fun igi oro to pason to ye la ohun ani meji lodu to wu loju opon won ba ni ko oro rubo eku nla ada babalawo oro oba be esu lowe o fada gun le ndi esu o gbe ebo fun esu gbigba te esu gbe bo tan esu mu ada ti nbe ni idi re ha o lo fi be idi akitipa osu kene osu keji ngba to osu keta o fi pari ase wa latodo olodumare ba tegun la kan si bere bojo la kan si be lule ire o gbogbo owo akitipa to fi ro mu oro lorun ati taku gbogbo e kan ro re idi ba tegun ti fe gbogbo owo akitipa o se fe kuro lara oro re atẹgun ba nfẹ soro ewe oro ba wa nyo sita gbogbo awon ewe to ti npan tele ni wa nyo bo se ye ko yo nyo awo to ye ko yo eri bayi loro ba njo oro ba wa nyo oro wa yin babalawo babalawo na wa nfan rere ifa ifa na wa yin olodumare oba lorun ni ba nse be gege ni babalawo mi senu rere kifa igba orogun ni mo mo mi ori ogba iye kan lo difa fun akitipa ti o diro mo oro lorun wọ́n ní ọkara nlẹ̀ ẹbọ ni kọ́ wá se ọgbọ ríru ẹbọ rú ó gbèrú ó tèrú ẹ wá wo rúru ẹbọ bí se ń gbé ni àrúdá rẹ̀ á sì máa gbè nìyẹn á akitipa mọ̀ kú oró mọ̀ gbélẹ̀ kọpẹ́ kò jìnnà ẹ wá báni lárùṣẹ́ ogun àrùṣẹ́ ogun là báni lẹ́sẹ̀ ọba àrìsà ọ̀wọ́n rí méjì lodu fatimu mú wá sí ti gbọ́ yín lálẹ́ gbogbo ẹ̀yin tọ́ta ò jẹ́ kẹ́ rí mú mi ẹ ṣẹ́gun ọ̀tá ẹ rẹ̀ yín ò di o adegoroye igadubi agbefagori ite lorúkọ tèmi olóye ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́ gàjí ilé olúoje ọ̀fọ̀jẹ́ ìbàdàn land ẹ̀làbọ̀rú o ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòriwò fún.
1: bẹ́ẹ̀ bá fẹ́ rí bàbá olóyè ewé ń jẹ́ àdùbí tọ́jẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn general àdúgbò òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ ní àwà o ẹ̀yẹ gbìyànjú ẹ̀ dóje níbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́nu ibẹ̀ ní kẹ́ ti gun ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ibẹ̀ náà jìnnà ẹ̀ kan sọ́ọ̀sì kan ibi sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ pẹ́ ń bèrè olóyè ewé ń jẹ́ àdùbí wọn ó sì mú débẹ̀ tàbí kẹ́ kúkú fẹ̀ kan pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 08053459223 Titi igba mi ta tun lanfani ati pade iyo wa oni bo omi
2: baba pere apo ni agogo wole ke

0: gọ̀gànù sí 32FM. Ká mọ ohun tó ń lọ nígboro àti pé ká tún rẹ́rìn àríṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Ìwò ní foni wà sílẹ̀. Ká múnú ara yé dùn, ká dẹ̀rín pòṣónú. Ìkànnì 32FM 94.9 lónìí. Laughter House Orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: bọ́ṣùbà wa ṣe tátọ̀ náà lọ parapọ̀ tá yányá ọmọ akébọlá ó ti di dandan kọ́ bá wọn dọ̀ọ̀dún ìkàlẹ̀ ẹ̀kú ilé akú ọdún o akú ìyèdùn ìdí tí mo fi ń kíwa pé ìkàlẹ̀ ẹ̀kú ilé akú ìyèdùn rèé àákan lájọ ṣe ń lẹ́sìn ọba tó ṣe pẹ́tò rẹ̀ rèé lọ́mọ bí ṣe ṣe gbogbo iṣẹ́ rẹ̀ a ṣe àwọn kù pẹ̀lú àwọn àtàlísìkì wọn ó sì má wọn kan ó pè wọ́n dọ̀ ó sì má wọn kan ó ṣẹ́ wọn kù àmárísìkì ọwọ́ wọn ó gbà á sọ́lá wọn bá yẹn lè yàn máa bá dráàgì nǹkan ọlọ́wọ́n bá yẹn ni mo wá fi ń kí ọ lálẹ́ yìí níwọ̀n tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ pípẹ́ ẹ̀ka àlẹ́ ẹ̀kú ọdún o
1: nísìnyí tọ́lọ wọn bá wò mí ìdàgbà ẹni pé ń bá jáyé mi àìdè dábàlọ́ ìyọ̀ ojú ìyàmà.
0: náà mo tún wá fi ń ṣe gbogbo wa pẹ̀lẹ́ o ọba tó ṣe pẹ́tò ẹ̀ òun náà ló ní bó ṣe kọ́ nǹkan rẹ̀ òun náà ló ní bó ṣe lè ṣe ọba yẹn tó wá tóbi dálé kankan ò tóbi tó ọba yẹn ni mo fi ń kí yín pẹ́ ẹ̀ka àlẹ́ o gbogbo àyè dání kọ̀ọ̀kan wá ti lọ kí yídì lónìí kálukú ń lọ yídì ṣubú ánálá ẹ wálé àmdúdúlá lẹ́nu gba ti kírun tán yídì lónìí àti àti ṣe nàbẹ́ ókè àwọn bàbá àmọ́ àmọ́ ní gbogbo ààyè tí a ti kí ìdì bá mi tó ti dára nù ilé àwọn mìíràn àwọn kan ọdún tá a ṣe yìí ẹ̀rí àtayọ̀ làwa fi ṣe àwọn kan wá ń bẹ ọdún yìí tá a ṣe yìí wọ́n ṣe ń dà kejì ní ọba mi mọ́ bẹ̀ ọ́ pẹ̀lú sí ọwọ́ rẹ̀ o ọba tí ò ní kọ́sítọ́mà òun náà ni mo fi wá ń ké pé gbogbo wa lálẹ́ yìí wípé àkú ọdún àkú ìyèdùn o ọdún lẹ́yà àtọ́dún 2026 ọmọ akíbọ́lá bọ́ sọ́ndẹ̀ 27 nínú oṣù mi ó túmọ̀ sí wípé
1: ẹni abínibí ti ń dá ọ.
0: Ọdún lẹ́yà yìí títún bọ̀ náà 2027 àwọn onímọ̀ tó lóye wọ́n já mọ̀ pé máa dé síra wọn wọ́n jẹ́ ọba wa nínú ònìyà ẹ̀ka alẹ́ mo kí yín sí mọ́ ọ̀rọ̀ ń tẹ́lú àwú sí bẹ́ẹ̀ ọmọ akíbọ́lá mo kí yín sí mọ̀ sí àkàrùbà mo kí yín síbi tọ́jọ́ pé ti ń yọ wá yúpa lẹ́tọ̀ tó ń gbọ̀ yìí bó ṣe ń gbọ̀ yìí ni wípé ọmọ akíbọ́lá mo pe lẹ́yìn ní iléyà special mo dé mákẹ́ẹ̀tì ẹ̀ fún iléyà yín wọ́n mọ mọ́rọ̀ wá báyìí wọ́n mọ mú lọ wọ́n mọ mú bọ̀ òní sọ́rọ̀ àgbà lónìí àmọ́ gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ kò sírò yẹn tatẹ́mẹ̀ǹtì àmọ́ òṣèré àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ akíbọ́lá ọ̀ gbọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lálẹ́ ẹ mọ̀ pé tọ́ba ti fọ́ garawa ó di dandan bẹ́ẹ̀ kíru ẹni bẹ́ẹ̀ ọgbọ́ wuruwuru abala ẹgbẹ́ ìyẹ̀wò náà ọmọ akíbọ́lá mọ káńsù ẹ̀ bí n bá ti ṣojú òpó lẹ̀ ẹ kú ọdún láàkìrà wa ṣé traveling lẹ́yìn ti lọ ṣé ni àbí lẹ́ńbí ẹ̀yìn àti ìyàwó yín lẹ lọ yídì àbẹ̀yìn àtàwọn.

ẹni pẹ́ ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ sí yín la àmọ́ akíbọ́lá ká tó lọ nú ọ̀rọ̀ tí mú wa pa ìran ọdún ò léya bọ́ bá wù ọ́ lórí social media lónìí ó rí wípé ara rẹ̀ ó ti rún ọba kábíyèsí ládọjà abdulrasheed adéwọlú àkànmọ́ àrùsà àkọ́kọ́ àkó ọdún bàbá mi o ọdún eléyìí tá a jọ ṣe nínú ayọ̀ àti ìdùnnú gbogbo ìgbà tá a bá ń ṣe é inú ayọ̀ àti ìdùnnú ni ọmọ jẹ́ o yídì géètì lolúbàdàn tilẹ̀ ìbàdàn tòní ti kí yídì wà á rí ọlẹ́yẹ̀ báyọ̀ adélábù pẹ̀ńkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì tí ń tẹ̀ kí ọba báyìí wà á rí ọlẹ́yẹ̀ báyọ̀ adélábù pẹ̀ńkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì tán náwó sí sẹ́nẹ́tọ̀ sàràfàdìní abiodun ali níbẹ̀ bẹ́ẹ̀ náà ni mo rá àwọn oníròyìn tí wọ́n ń ṣe ìntàfíù kọ̀ọ̀kan fáwọn èèyàn wọ́n tún ṣe fún aláàjì oríyọmí hamza tó kìkì ọmọ amusa ṣé o ti ní báyìí tí wọ́n fẹ́ para rẹ lé lórí nù tí wọ́n fẹ́ ṣera rẹ lé ló ń ṣe lórí nù mo tún níbi kan tí wọ́n ti ń ṣe ìntàfíù fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ́ńjìnìà olúwa ṣèyí mákindé abiodun gómìnà ẹ̀ka lẹ́sà àpò ọdún sà tí wọ́n fẹ́ para rẹ lé lórí nù àwọn tó ń wò yìí ti dé èèyàn láyé àwọn torí wípé 10,000 kan 20,000 kan ti kú lọ tó ń gbà lọ́wọ́ ẹni tó súnmọ́ wọn mọ́lẹ́sẹ̀lú bá ń bára wọn jà lọ́wọ́ àwọn ọmọ bíi wọn tún ti jọ pàdé tí wọn ti parí ẹ̀ wọ́n lọ contemplated building aládẹ̀wò iná tó fi pépà sìmẹ́ǹtì gbogbogbò ojú ilé tí wọ́n tó gbélé sórí ibi tí ọ̀táfẹ́ plot inú gbóòórùn mọ́lẹ̀ wọ́n lọ́ máa sọ pé ẹsẹ̀ ti kíní wà á wẹ́lò míì bí bá ń bá mi sọ̀rọ̀ báyìí pé ẹ̀yin kọ́ láì ṣe fídíò fún àbáyìí ní òní mo nígbà tí ẹ sì pé wá fúnṣẹ́ wa lábàlá àṣẹ wa bá kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ ẹnìkan bí màtírí àti ń bẹ lára wa mo fi wọn wà wá tí ń fẹ́ kọ́ kọ́kọ́ para rẹ lé lórí nù orí wọn máa wí wọn ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi ìkúlé ọba lọba ọmọ ajẹta yóò fi parẹ́ àléláyé dayé ọ̀làjú ká máa fojú egbò tẹ́lẹ̀ sí ń tó lè jẹ́ kò sí ń tó lè ní kò sí ń tó lè gbé dáwọ́ dánitọ́ ọba rọ́ba ọ́ dọ̀bálẹ̀ yóò ti wá yí ọba ọ̀hún wípé ìwọ fúnra rẹ kò yẹ iṣẹ́ tó lọ́sẹ̀lú ọ̀ràn tó ti jẹ́ kò yẹ iṣẹ́ tí ṣìfù ọ̀ràn wò yẹ iṣẹ́ tí mọ́mì tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀hún ọ̀ràn wò yẹ àbùkù tó padà kàn bọ́ mẹ́ mo ní sáré wá bẹ́ẹ̀ fún ọ ni o àmọ́ gbogbo tó bá gbẹ̀kọ́ ẹ̀kọ́ ló fi ṣe gbogbo tó bá sì gba òye kò sí nǹkan kan tó nà sí náà kọjá akọ ọ̀nà òye sí olóyè báyọ̀ adélábù pẹ̀ńkẹ̀lẹ̀ mẹ́sì abdulwaye nnawọ́sọlẹ̀ sàràfà dín àlìbá ìwọ́n jọ kíra wọn ìyẹn sẹ́nitọ́ wọ́n tó wá ń tẹ̀lé ẹlẹ́wàá ríra ayé mọ̀ kóró jù lórí ìkíni náà tó yẹ pé ọlọ́run ò lè febi pa wọ́n mọ́ kọ́lọ́ mọ́ fìbínú ẹ̀ sọ́rọ̀ wọn ìyẹn ni mo fi òdìmú ọ bọ́ọ̀bá sì dìmú òpu bọ́ọ̀bá sì rí dìmú òpu sí ọlọ́wọ́ alálọ́rọ̀ ẹ o ó lè mọ ní àbẹ́wà tó fún láàyàn lówó lélẹ̀ wọ́n fi ní ọmọ wélé yìí lálẹ́ yìí rédíò 32 fm wọ́n wá gba ọ́n dáadáa àti èdè èdè kọ́ yìí ẹ fi lè báríkádé ṣàlàyé lọ́mọ akíbọ́lá àbá wá ṣetán ká wá lọ nú ọ̀rọ̀ tí mo wá pẹran ọdún

ẹni tí ẹ ṣẹlẹ sí mùsùlùmí ọba akíbọlá mọtòsí mọ wípé ọmọ ìyá àwọn yẹn lẹsìn mùsùlùmí ni ó sì bó láṣìírí tí ọjàṣìírí rẹ ó tú ọba mi ò ní táṣìírí tiyín náà kálẹ̀ mo ṣe yín pẹ̀lẹ́ lẹ́kùn ọba akíbọlá lọ ọnú ẹ ẹyẹ farabalẹ̀ wò mí náà lójú òpó facebook ẹ 32fm 94.9 fẹ́yìn ẹ ibẹ̀ ni ẹ ti ṣí ara ibẹ̀ ni ẹ ti da láìkì ìbò lẹ̀ bẹ́ẹ̀dẹ̀ lójú òpó youtube lè ṣe wa náà kò sáríwọ̀ àtúwé ọ̀rọ̀ kankan ń bẹ̀ 32fm 94.9 fẹ́yìn ẹ náà ó tún dúró kakaraka náà ní olójú òpó instagram àdó wa. Shut up.

àwọn ọkọ lamborogi pátá ni wọn jọ wà bẹ. Enti minister 11. Oye ja lo bayi kilo bi ile ya gangan. Prophet Olorun oba telesin muslimin pe ni Anabi Ibrahim. Ola won elesin Christiani ma npe ni apere igbagbo. Elesin Christiani to wa npe ni Abraham. Owa ti namurusu kokon ni film ti won jo fa, ama be yen ko ni mo nbo. Film ti nbele ni wi pe ohun pelu yawo e. Oba mi se bi se se laarin oko ati yawo ti ojo pe kanrin. Ko to di wi pe won bimo. Wawa womo. Olorun ba ni hun isetan ti won da yin lohun. Gbogbo wa to wa nwoju Olorun oba fomo abi to le ayo kan be nu e were lagbo o. Iwo to wa si se pe won ti fomo bu ona. Olorun wo la odun le ya ta nsi to popolopo awon eyan ndono yi. Yo don lohun adua re eni o si ti wa bi na Olorun oba mi oni jo yan ku. Yawo prophet Olorun oba yi. Ndebi pon ti dagba won atoko re. Àmọ́ torí wípé obìnrin tó bá fẹ́ràn ọkọ. Àwọn Akíbọ́lá yóò ṣó kọ́lọ̀ tanyanyan pátápátá. Ìyàwó prophet Olorun Anabi Ibrahim lọ́wọ́ àpèpé. Ọmọ kékeré ti ń bẹ lọ́dọ̀ òun yìí. Bá tiẹ̀ sì dẹnu ìfẹ́ kọ́. Ọ̀rọ̀ ni ń bọ̀ láti bẹ wọn o. Wo pa tí wọ́n ti wà ń kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀. Ó sì sọ fọ́kọ rẹ pé ó bí o. Pápá àmọ́ tó ọba ìgbọ́ pọ́kọ rẹ lọ ṣe wọ́nranwọ̀nran kan àti wọ́nranwọ̀nran kan ń bì kan. Wípé yóò da ọmọ. A ti wà ní 11:15. Ẹni ẹ̀wá kọ́rọ̀ ò lè bá yá. Prophet Olorun ba woju omo ti yawo re ni kokoju si oba konu oro si won jo so oro wo won sun mara won gbagi ase Olorun oba mi ti oku o nbe lana ti oni ku o nbe lai lai ti nbe nbe doni Olorun ba si

lọ́wọ́ yá wa mọ̀mọ̀dé bẹ̀ wọ́n kankan lọ́wọ́ sọ fún bàbá rẹ̀ báàmù tó bá ṣe pé báyìí lè fẹ́ ṣe ẹ̀ṣẹ́ má sọ kankan ẹ̀ fi bò lójú àwòwọ́ ọmọ tí ì gbọ́ràn sóbi lẹ́nu gbà yá rẹ̀ bá bọ́ sọ̀rọ̀ ó gbé gán yá rẹ̀ náà bá bọ́ sọ̀rọ̀ ó gbé gán gbogbo ohun tó ń ṣe ọ̀ ń kọ́lẹ̀ fúnra rẹ̀ ni ìyàwó tá a fẹ́ lóṣù àgàtì ń fi máa

bílẹ̀ bá ti mọ́ lọ́la báyìí nísì eré ọdún wà bẹ̀rẹ̀ lọ́tún lọ́sì ẹ má ṣí àkíní lẹ́jẹ́ mọ́ rọ́wọ́ yín bẹ̀ tètè tẹ́ o.

0: 4 minutes to 11. Lórí ètò yín ètò wa náà làwọn. Ètò eléyìí tẹ́ ń gbọ́ yìí la jẹ́ kẹ́ mọ̀ wípé ò ní ń jẹ́yàn bàyìí wa.
1: Ọba tó dá mi ṣe fún mi.
0: Mo condition tọdún ilé yàrá yìí bàbá o.
1: Àti ọfi ìlú lẹ́gbọ̀ọ́.
0: Mọ́ torí ẹ̀ kò ṣe ara rẹ̀ léṣe o.
1: Ọba
0: yẹn ló mẹ́rin tó dùn wá ń jò ní. Ọba yẹn náà ló tún mẹ́rin tó tún rí báyìí wá nídà kejì. Bọ́bá sì wá já sí pé ó tó dùn dáadáa ná. Wọ́n rèé léṣe ọba mi ò jẹ́ orówó pẹ́rán. Ìrẹ́ntọ́ lọ wọ́n kàn mọ́ ẹranko bí ìdájájá bẹ́lẹ́ báyìí wọ́nra wọ́n fi inú lálọ́nà tòrò wọ́n gbé. Ìwọ náà pèyàwó rẹ sí pé ẹ̀jẹ̀ á lọ́ta sí gbẹ̀gìrì.

0: fọ ba tun wa dun na tun ma tun dupe ni o oye to yen nu aye eru aba mi pelu e
1: emi o fi owo akawe oro la so ma ni mo fi se ati pe ka wa eda tun le mo
0: ene kan ni olokada lo nigba kan
1: sugbon sa enu eni la fi nko mi je ma se
0: ole ni to ba gbe okada fun ni aya purchase pe e ma sanwo e die die o ni won si gbe okada lo mo nlo awon omo wo be olomi leroro loju won wa lo do e wa ni ko le to ba tun ni ko won gbe mi fun yin ki gbe si omo pa yin ko mo di pe ye bayi le mo so e mo be se san wo yi e da ko owo e ton ti san le tele tele nko e mo san wo okada lo o le ni tere idi tere o n se be o n san tan o ni ke sa ni odun kan lo pe ko n to san ni kilo n ta ọlọ́run ọ̀kadà tán mi gbé fún jẹ́ fi bọ̀ ńlá ṣeré ni má kẹ́kọ̀ọ́ nú ayé o bá ọlọ́run ọba gbẹ́tọ̀ rẹ̀ débi ṣe gbé e dé àánú yẹn kàn wá láti ibìkan ni ó sì kúọ̀ láti ìlú tí ń gbé ọ̀dà àbújá èmi sọ́mọ́ǹtì ti dunlẹ̀ wá tàwọn tí wọ́n lówó lọ́wọ́ owó gangan tààrà òun àjọ da business papọ̀
1: abẹ́
0: òrèmọ̀ ìdóṣù mẹ́fà kọ́kọ́ ń bi tí ti ń ṣiṣẹ́ inú ìlú bi ti ń gbẹ́ lọ ti ní wọ́n bò ralé ọ̀ralé bẹ̀ ìpọ́dún kan ọ̀nà sí fún ọdẹ tí ń go bàálù tí ń lo òkè òkun tí ń lọ ti ń bọ̀ bá a ṣe wá máa ń ṣètò yìí láfẹ́fẹ́ yìí náà ni ó o ní òun wá ń gbọ́kànnú àwọn pèdèpèdè kan wọ́n ń sọ pé ẹni báyìí báyìí ó ní ìdìrànlọ́wọ́ owó pé ó ń ṣàìsàn èmi àti yíkọ yìí ó lóun wá pé ẹni tó ṣètò ń tán bọ̀ parí ètò wípé ẹlẹ́ni báyìí báyìí ṣàìsàn wọ́n ní bẹ́ẹ̀ ni yóò wọ́n ní ìdíyàlá ní 500,000 ọlọ́dà SND account number ti won fowo nsi na eni nganga e wa juwe hospital to wa fun oni won si juwe hospital fun oni ko de eni so pe abi ko won send number re pe rara oni owo to n fe fun ti pe 500,000 o lo mu dani oni won ni keyan kan san won kan ni ti kaluku ba ni ki won fi ran lo oni bo se wa lo won wa mu yawo ohun ti n kunle njo na mo dani ohun so fun pe bi tan lo ni wi pe ko wa wo se olorun oba awa mari jini ago mokanla geregele le yo ya wa ju ele ewo san fun o wa ni a e dakun ni bayi bayi bayi je ni nbe nbe o la won bere o ah en ya bayi ya bayi wo dubai ni bi o wa lori bed okudi o meni tin su okudi o meni tin tu a se ki won awon eyan ti membe awon eyan do mo ah kí wá ló ṣe wọn sáré wọn náà ni ìlú ti pàjúdé nǹkan mílẹ̀ kọ̀ọ̀kan ni ọ̀dà ẹ̀lọ́ wọn ní ànídìí wọn ní 500,000 ni wọ́n ti wá rí 170 mẹ́ wọ́n ní 170 wọn wọ́n fi pa wọn rògùn wọn jẹ wọn ò mọ ní o ẹgbà 500 yìí ọ̀nà bá kí àwọn ẹṣẹ́ o ẹṣẹ́ o ẹni mọ̀ nira o ẹni fìrú ẹ̀gbá o ò lámì o ò ń bá lọ oníkòhun tó wá máa lọ òun wá yọjú sí dókítà yẹn pé ẹdákùn ẹ tírìtì ẹni yìí dáadáa o wà níyẹn tó fi ṣe ètò ọba jẹ́wọ́ tí èèyàn ṣerú nǹkan bá ń ṣe ọmọ ní akọ́tán á sọ fún apọ́wọ́ wọn àwọn lẹ́yìn ayé ò rí bá o ọ̀rọ̀ wa pọ̀ yé mi àti ẹ ọwọ́ fún dókítà ní nọ́mbà rẹ̀ dókítà ń wá padà pé wípé wọ́n ti ń rìspọ́ndì sí treatment yó àwọn sọ fún dókítà pé kọ́ dákun kọjọ kọ́ mọ̀ sọ wípé ó kọ́ tó rí báyìí lẹ́ni tó mówó wá o ọ̀nà ti á tírìtì ẹ̀ tán wá di bí ijọ́ kẹrin ni ẹni wá débẹ̀ ọ̀ á kí dókítà pé ń bo lọ́wọ́ àwọn náà wà lẹ́kùlé ẹ̀yìn kọ́ yẹn mi kọ́ yìí wọ́n bá rí ẹni yẹn bí ó jókòó sí ẹni yẹn bá wò ó mr alábájá ló ní ẹjọ́ kọ́ra dáhùn náà ni ó náà ni ó ní ó ní bó o lè ṣe ṣe lọ́ba ní òun kàn bára àwọn ònà kọ̀díṣẹ̀ náà ni wọ́n mọ̀ bí àdánwò ìgbà wọlé ilé ń kọ́ onílé ilé ilé ilé ilé yawo yin ti ma ni ko lo ko wo mo nsin fun bi bye bye bye nkan ni eh da ke bi nkan se lu legbe po o ti kon le o ti lo fe oko mi bo le wa ngbe bayi oni bo lo ngbe un gba ruma ni palo ni ilu ti won gbe na ni ma ile ti bon ni odide 3 bedroom flat so ri baye se ri eto aye to lohun ko fun kaluku ototo ni o ajo di 5 after ma ke bala ki sojo bole nebo le ti se leya

àwọn akíbọ́lá bá abáre ni ti ń ṣe rere kò sí ń tọ́ burú kẹyàn pariwo orú ẹni bẹ́ẹ̀ fàyè o alhaji abdul hakeem ajayi gbogbo ń tẹ̀ ná pátá tẹ́ ẹ fi ń rẹ àwọn èèyàn lẹ́kún ọba mi ò ní faburú sọ̀rọ̀ yín o alhaji yẹn ara ẹran nígbà léyà ẹrú

Arsena àti PSG. Ilé iṣẹ́ wa ti fi kòkò ṣe bẹ́ẹ̀. Gbọ́ mi dáadáa, ẹ gbádùn ẹ pọ̀, ẹ máa bọ̀ wá pàdé wa, wọ́n táṣẹ́ dìjọ yẹn.

bọ́lá wọn bá mi tó ní sánmà àtilẹ̀ bó ṣe gbé àwọn ètò kan kalẹ̀ nínú ayé ìwọ gangan mọ̀ wò ó wípé eléyìí ẹ̀gbà wípó lè ní láárí láyé bọ́lá wọn bá mi bá sì gbárí sì kìtì yìí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti rò pé wọ́n tó jẹ́ mbẹ̀ ẹ máa ti wẹ lómìn wò wípé eléyìí ọ̀nà wo ni ó gbé gbà láyé tí ó fi dèèyàn wọ́n gbé sínú làákàá wọn wípé kò kàwé kò sì kọ́ṣẹ́ ọwọ́ ọ̀nà wo lẹ́rù pé ó fi fẹ́ jẹ́ èèyàn láyé àmọ́ ńgbà tó ṣe wípọ́ bá mi ọ̀pabidà sọbìdìrẹ ni ẹni tí wọ́n lówó ran wọn ìyá rẹ̀ òní bàbá rẹ̀ òní bàbá tó bí bàbá rẹ̀ òní kí ló kọ́ lọ́wọ́n bá wípẹ́ nìkan làkọ́bí gbóore tọ́lọ́wọ́n bá yẹ kọ́lọ́wọ́n bó ṣe fún ọ́nà ìdílé kan òbí mi àyá mi àti bàbá mi wọ́n ti ná òbí mọ́mọ́ ọlọ́wọ́n sì yọ̀ǹda rẹ̀ fọmọ o sọba rí wọ tó ọmọ wà ń di kẹ́nìkan sàmọ́ dààmú bóyá ẹni tó ń dààmú lọ yọ ẹ̀pọ̀ ẹ̀sán pé wọn náà pẹ̀nù fòrò díẹ̀ báwọn ọlọ́wọ́n bá tó ìyàn ń ké pè yẹn lónìí dákẹ́ ń gbà kankan ìwọ bá ń ṣàlàyé wípé ọlọ́mọ jẹ́ kí wọ́n bá tiẹ̀ jẹ́ ń tọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ti dúró di ọ̀hún tó bí ọ ọmọ wà nínú fámìlì tó pé tí ọmọ bí nínú ni wípé ṣé pẹ̀lú bá ń ṣe darapájá láàmúto ìṣe yóò sì padà dèèyàn láyé ọba yẹn lè yan ọmọ bẹ̀ o. tábà yago wa ti wà ní 10:12 lórí ètò yìí lálẹ́ yìí tá a pè ní ìyọ̀gbà àmọ́ ẹ má gbàgbé o láàjọ ọjọ́ sátidé àjọ pàdé lórí ètò wa yìí tá a pè ní torí ti wọ́n ń bọ̀ náà máa kí bọ́lá gbogbo ara mo fi ń bọ̀ wá ikú kalẹ̀.

sí lọ́jà gbó ìkọ̀nì tí ó ṣe bí 32FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kókó kẹ̀ ó pọ̀ 32FM 94.9 à ń fẹ̀ ní.

0: ti ọrùn bá sí ìwọ dìde ìwọ sànú
1: sí
0: wà dìde
1: ní
0: ọrùn
1: ibẹ̀
0: ni pẹ̀lú ọrùn bẹ̀ lọ́rùn
1: ó
0: ṣe tó wù
1: ní
0: àtẹ̀tẹ̀ kọ́
1: ṣe
0: ọlọ́run dá ayé ó dá ọrùn alẹ́ ń tó le mọ́ yìí. Ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
1: òun
0: ló máa ṣe.
1: Mo
0: ti rí àwọn tó lẹ́bùn.
1: Mo
0: ti rán tó máa dúà gbà. Mo ti rán tó lánà
1: ìtì.
0: Mo ti rán tó máa wàásù ṣe. Tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́rùn. Mo bẹ̀rẹ̀ ẹni tó wà
1: fresh
0: nínú operation. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pati kan ní ọdún díẹ̀
1: sẹ́yìn.
0: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi láti Amẹ́ríkà.
1: Amẹ́ríkà
0: wá sòkú.
1: Ìjẹ́ pọ̀ bẹ́ẹ̀ni.
0: Àwa lọ sí bẹ́ẹ̀ni.
1: Àwọn ẹ̀jẹ̀.
0: Àwọn èèyàn ńlá ńlá ló wà.
1: Jẹ́ kíkú ẹ̀jẹ̀.
0: I say great people.
1: Àwọn èèyàn ńlá ńlá.
0: Big people.
1: Àwọn ènìyàn
0: tó lọ. Àwọn billionaire millionaire.
1: Billionaires millionaires.
0: Ọmọkùnrin tó wá pé kò wá
1: kọ́ni. Bí ìmọ̀jẹ̀ bá dàtò
0: sí. Níwọ̀n bá tèmi.
1: Jọba ó lọ rẹ̀.
0: Mo mẹ́mbà mo rí
1: kọ. I know those are
0: kasi. Torí mo ti kọrin pati
1: rí. But I thank you pati.
0: Now mo ń rí ọmọkùnrin yìí.
1: I was seeing this young man.
0: A ti kì í he.
1: You from
0: good
1: kìí
0: sí. A bọ́ ṣùgbọ́n tó yà mí lẹ́nu
1: ni pé
0: wọ́n ń gbé owó fún un.
1: They were giving him bells of money.
0: Wọ́n ń béèrè mo ni
1: Aida
0: ta lọkùnrin.
1: Who is this man?
0: Wọ́n ní gbogbo irinṣẹ́ yìí.
1: They say how this is.
0: Wọ́n lò ń lò ní.
1: He owns there.
0: Ibo ló ti rówó.
1: Where did he get money?
0: Wọ́n ní gbogbo group tí mò ń
1: wò yìí. They tell the group that she is there.
0: Kò sí nǹkan fẹ́ ṣe láyé.
1: They pay to work to be in life.
0: Kọjá London.
1: Whether in London.
0: Kọjá America.
1: In America.
0: Kọjá Canada.
1: Or Canada.
0: Ọmọkùnrin náà mú lọ.
1: Is this the man they
0: know? Torí àbúrò ìkan nínú wọn
1: ni. Because the younger brother of God is
0: there. Ìyá ó jẹ ní tí ò lé
1: ìyàwó.
0: Kígbe o,
1: ọ̀run
0: ìrànlọ́wọ́ sí lónìí ọjọ́ àánú. Ọ̀run ìrànlọ́wọ́ sí fún mi. Ẹ jẹ́ kí àwọn kan gbà
1: á.
0: Tó bá mọ tó ń jẹ́ ìrànlọ́wọ́. Ìwọ ọ̀run ìrànlọ́wọ́ wà ní báyìí lọ́lúwa
1: wí.
0: Sí ní ìsinsìnyí. Ọyọ ọyọ. Oluwawa, ẹ̀rí ọmọ yìí.
1: Look at those women.
0: Nítorí kò sí ìrànlọ́wọ́.
1: Because there's no help.
0: Ọmọ wọn stop school.
1: Their children stop school.
0: Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀.
1: See many people.
0: Ó ní company nínú.
1: They carry company with them.
0: Company ò lè jáde
1: síta.
0: Ara rẹ nínú rẹ.
1: They have potential.
0: Inú ló kọ sí. Ó kú ìrànlọ́wọ́.
1: Help.
0: O nílùú ẹnìkan.
1: You need somebody.
0: Níbi gíga kan.
1: At the top.
0: Tó lè mú ẹ dání.
1: That can allow
0: you. Oh my God.
1: Oh,
0: oh my God.
1: Let me be
0: more. Mo dúró mi ò dádúró.
1: I stand for nothing.
0: Mo sọ̀rọ̀ mi ò dáṣọ.
1: I speak for nothing.
0: So le sàmì.
1: You can say amen.
0: A ó ràn ọ́ lọ́wọ́.
1: Amen. You shall be helped.
0: A ó ràn ọ́ lọ́wọ́.
1: You shall be helped.
0: Wọ́n ní gbàdúrà olùrànlọ́wọ́ méje fún ẹ. Lẹ́ni olùrànlọ́wọ́ méje. Gbé omi kan sọ́dọ̀. Gbé òróró sọ́dọ̀. Náà jẹ́ gbàdúrà méje. Kí àwọn àdúrà yẹn máa bọ́ sórí omi
1: yẹn.
0: Ẹ̀gàdá
1: ilé
0: ẹ̀gbàdúrà. Ayé gbàdúrà. Olúwa rán yàn sí.
1: Ó lọ sábà tó mi. Ẹ̀rọ yàn sí Olúwa. Ẹ̀rọ yàn sí Olúwa. Sábà tó mi. Sábà tó mi. Lọ sábà tó mi.
0: Àdúrà kọ́kọ́ rẹ o.
1: Sísá nàbà wa.
0: Olúwa lónìí.
1: Láti dé.
0: Ẹran ènìyàn
1: sí. Sábà tó mi.
0: Àwọn olóore.
1: Gbẹ̀rẹ̀ bàtọ̀s.
0: Ẹran aláàánú
1: sí. Sábà tó mi.
0: Àwọn abánigbẹ̀rù
1: ọ̀yìn. Sábà tó mi.
0: Ẹran ìrànlọ́wọ́ sí.
1: Sábà tó mi.
0: Ẹran ènìyàn sí. Àbí tí ogun ìgbàgbé ń ja èmi.
1: Yàrá ń dá pátí lọ.
0: Ẹ ṣẹ́gun yẹn báyìí.
1: Kọ́ńtà dábàá tún náà.
0: Jẹ́ kí olóore rán Edasa,
1: Enibos,
0: Awara Korodu,
1: Basilikoju,
0: Ola,
1: Tumba,
0: Gbalejo,
1: Dagoko,
0: Angeli Anumade,
1: Ejo Betu,
0: Aye Yen Gbogbo, Mo Fi Eto Isere Mo, Ina Oluwa Nbe Nu,
1: Oya of God is with me,
0: Mo Gbo Won Oluwa
1: Pe,
0: Akoko To,
1: Time Has Come,
0: Ta O Fa So Yaya,
1: That Is A Church Of It,
0: Nibi Ti Idajo Ti Po,
1: Where Is Your Name This Much,
0: Lori Mi,
1: Over Me,
0: Anu Fon,
1: Mercy Speak,
0: Oya, Go, Go, Go, Go, If it is, I got it for Lord. I know for you. I will allow you.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franka. À ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi God. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bíi. Mo wá ń sọ pé pé èrò tẹ ti pọ̀ jù bíi pé ṣé ó ti elérò níbí mi ní lè lọ. Ṣàkúrò ń bẹ̀ mọ́ lọ.
2: Àwọn ní eré ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like.
0: Mi mo pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bíbá ìlérò ó fi pọ̀.
2: Ok, ó rò pé wọ́ọ̀rì kan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí gbọ́kọ̀ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ò ṣé mo máa wá mo ní à ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rò bá ti pòdù èmi máa sá padà o. Wọ́n ṣàyọjú sí mi lẹ́ẹ̀mẹwàá pé òògùdọ̀ ọlọ́run òògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi tí ń làkọjá tọ́ sọ fún mi pé a máa lo oògùn pé oògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pòdù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé
2: bá ń jẹ́ àjọ kọ̀ọ̀kan 24,000 torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò bóyá.
0: So mo ṣàwá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níjọ́ yẹn bá ṣe dé ìbàyẹn tí wòlíì wa wọ́n làwọn ṣe torí òkò dé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró. Ó wá ní mo ní jẹjẹ ń tra eléèwò torí kèrò wọ́n yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ̀ pé kò kúkú tì sówó. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe oògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá. Ìbọn mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tó náà wojú ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage. Mo ní àwọn olóòtú ẹ̀ fẹ́ gbọ́ mi lọ́mọ. Wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ kó máa béèrè fáwọn ẹbí ẹ àwọn ẹbí mi mo ti ṣáà ń béèrè fún èmi yẹn kọ́ ní òòtì èbèrè fáre bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ yẹn kí n ti béèrè méjì mi mọ̀. So ọlọ́run ṣàwá.
2: Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ọlọ́run ẹ wo ọmọ yẹn á dá
3: sí. Amen.
2: Ẹ dẹ̀ máa rí ìyanu.

0: gbogbo ọ fẹ sáwùjọ adébáyọ bàbá authority àkórí oru àṣírí pẹ̀lú kọ́sọ́bà tọ́sù yìí book of remembrance ìwé ìrántí àkọ́kọ̀ rẹ̀ o jésù olúwa wọn fẹ́ tritify di àdúrà tiẹ náà ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́ àwọn ìlérí ògo tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́ a fẹ́ mú wọn wọn sí ìmúṣẹ látọjọ friday 29 saturday 30 àti sunday 31st of may wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ nígbà tí wòlíì sáàmùjú adébáyọ authority wọn ó máa sọ̀rọ̀ àṣẹ láti ìbàdàn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ opposite coca cola orí òkè ogolẹ́dẹ́ yẹn kó o tó rí kọjá sóṣù kẹfà àṣírí ogun tó ń jà ó máa tú olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: pẹ̀dúà
2: àgbẹ̀
1: gbogbo ọ̀rọ̀ òdì tó ṣiṣẹ́ lára rẹ̀ kò gbiná dẹ̀ kò gbiná kò gbiná gbiná gbiná fọwọ́sọ ẹ̀sọ́ pé mo mọ̀ mo máa ṣe rere mo mọ̀ mo máa rà nù mo mọ̀ mo máa dókè mo mọ̀ ẹni òkè ni mi mi ò kì í sẹ́ni ilẹ̀ bí ọ̀tá tiẹ̀ gbógun mà á borí bí mo ṣubú mà á dìde bí mo bá wà lẹ́yìn mà á déwájú torí àwọn tó dúró di olúwa yóò tún agbára wa ṣe a ó fi ìyẹn fò bí di a sáré kò ní rẹwà a rìn àárẹ̀ ò ní mú wa mo gbàdúrà fún ọ wọn ní dọdún ọ mẹ́na aka àdọ́bí àlẹ́zà ebèbèdú adáyà gbogbo adánidúró olú àṣà wọn nídà you are unstoppable fọwọ́ sọ̀yà I am unstoppable sọ́bẹ̀ sókè sọ́bẹ̀ sókè
2: I am unstoppable
1: ìpinnu tó máa nínìyẹn
2: yóò
1: fi ọjọ́ àánú ṣe awẹ́ wa ọjọ́ àánú mọ́ fi ṣeré ọjọ́ tó máa yí nǹkan padà
2: ni
1: tó bá ti kúrò ní yàrá ìpinnu àti ìgbàgbọ́ ó di yàrá àdúrà
2: yàrá
1: àdúrà láti yí nǹkan padà
2: pẹ̀lú
1: agbára ìwà
2: mímọ́
1: ẹsì sà gbogbo ọmọ ilé ṣe rere
2: bẹ́ẹ̀
1: ni sà egebe nuna arọgọ bí alẹ́ gẹ́lẹ́jì mẹ́dú alẹ́dẹ́ pẹ̀lú àdá ntọ́ bá ti pè wọ́n náà ń jẹ́ orúkọ tó bá sọ wọ́n ni orúkọ tèmi báyìí my name is blessing
2: my name is
1: success
2: my name is greatness
1: orúkọ tí wọ́n sọ ẹ̀ yóò máa ta iṣẹ́ àwọn àjẹ́ yóò máa ta
2: ìgbà
1: tá a sọ̀rọ̀ wọn last week
2: láwọn
1: kan ní àkàn bínú sí mi
2: pé
1: mo lè mọ́ dè ní o
2: mo
1: ní àbẹ́
2: mi
1: àyè nẹ́kẹ̀kẹ́ lè bẹ̀rù àṣà ìbàdú lè àgà ta ló lè kọ́wọ́ bọ̀ náà kí náà má jó èmi ò gbàjẹ́ lọ́wọ́
2: wọ́n
1: àdẹ̀lẹ̀ báyìí àmọ́
2: lọ́jẹ́
1: ọ̀gá ìwọ ni o mọ̀ gbéra ẹ̀ lẹ̀ lọ jìnnà là ń pè ọ́ sípàdé àdúrà lọ́tún lọ́sì
2: ẹ
1: fẹ́ ń jẹun kiri àdúgbò
2: ò
1: mójútó ọ̀rọ̀ ara
2: ẹ̀
1: láti friday
2: báyìí
1: ọ̀tún láì àpẹẹrẹ àwẹ̀ gbogbo wa lórí rédíò everybody ẹ jẹ́ ká pọ̀ àwọn ẹlẹ́rìí wa
2: abẹ́gbàdúrà.
3: orúkọ mi ni esther muni ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá authority èyí ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
1: èmi gan orí yín rí.
3: bẹ́ẹ̀ ni sà mi rí yín rí sà ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. mo gbé ọlọ́run àlàyé ga ní ó mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé nítorí pé èmi tí mo dúró mo jẹ́ ẹni tó yẹ pé mi kò sí ẹni tó ń ṣe àánú fún mi. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nípasẹ̀ àdúrà orí afẹ́fẹ́ bàbá mo rí àánú gbà. ìkejì èmi tí mo dúró yìí mi fúnra ra mi kì í ṣe ohun kan rere ohun ayọ̀ kankan
1: rí
3: ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọlọ́run àlàyé ní èmi ní àti bí ìjẹta tí mo ti gbọ́ torí kò sí mo máa ń gbọ́ prógrámù yín ní àràárọ̀ bẹ́ẹ̀ sì ní ìjẹta àti àná yẹn mi ráyè wá ṣùgbọ́n bí mo ṣe sùn mọ́jú ọkàn mi ò balẹ̀ mọ́jú lẹ́ni ẹ̀mí yẹn ṣáà sọ pé kí n lọ mi ti ẹ̀ pípẹ́ mi ti ẹ̀ ṣe é ní tì mí rò gan bí mo ṣe sọ fọ́kàn mi kò sówó mọ́tò mo wá sọ fọ́kàn mi pé kó jọ òun gan lọ bí iṣẹ́ mo ní kó jọ kó gbé mi dé ọ̀dọ̀ bàbá authority kó gbé mi dé ibi torí mi ìmọbẹ̀ àwọn ló gbé mi wá bí láàárọ̀ ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní ẹ̀rí kan tí mo fẹ́ jẹ́ ẹ̀rí yẹn ni pé ní ọmọ mi kan wà ní uk ó ti lọ ó ti bímọ sọ́hún ó wá fẹ́ ṣe wedding ní oṣù yìí ní ọ̀tá tí oṣù so ìyá ìyàwó yẹn o sabe si ni lara pe dodan ni kan wa se nkan won ti se won ti wo so tan ti se court word kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an saso tu saso mu wa ni o mo wa ni mo wa pe omo yen mo ni se oni igbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o ngbo o mo la awon anti mi ngbo mo ni gbogbo wa lo ngbo mo ni so so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo iwa pe lana pe ati iwe to won ati ti yawo pe won ti fun
1: ah e ti de and now sibikin pase
2: spread your hand this way as I authorize
1: mo ilohun o senka